ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dati two fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dati two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dati two fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni àgbọ́dùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́.

owó tàgbà 7-7 gbà tí ó di bàtàdé tẹ́sí létà yìí ní ká yọ àrọ́jọ ọkùnrin sọ pé ká ànáìtì gbogbo nǹkan tàbá fẹ́ mọ́ nílé wa tàbá eco change mo ṣe ànáìtì pẹpẹ mi mo ní kó ní ṣùgbọ́n canada pé nàìjíríà ti sú mi mo ànáìtì àwọn aṣọ mi mo ní kóyá ìfẹ́ kó jẹ́ mo fẹ́ máa ọ̀rọ̀ àwọn ilé aṣọ ilé mo fẹ́ aṣọ òtútù mo fẹ́ mo ànáìtì fẹ́ mi mo ní pé kí fẹ́ mi mọ́ to my greatest surprise daddy. Ní alẹ́ ní ìjọ iná ìjọ kejì ìjọ yẹn gọgọgọgọgọ bí ọkọ mi àdẹsọ̀rọ̀ true that day because ohun ó ṣe nǹkan tí ó bí mi ní sọ mo bá sọ̀rọ̀ bí ó ṣe di àárọ̀ ọjọ́ kejì nìyẹn tí mẹ́sẹ̀jì ẹ̀ ṣe wọlé nìyẹn ẹ̀ta àjọ sọ̀rọ̀ fóònù anything tó ṣe kọ yọ fóònù ìzẹ̀ bó ṣe send bó ṣe yọ fóònù ìzẹ̀ mo ṣe máa rí fóònù dáàdì ló bá di iphone 16 pro max 1 terabyte. Hey daddy, mo ní hey mo lọ ṣe wá ṣiṣẹ́ ìyanu eléyìí lẹ́nu àná tí mo ànáìtì fóònù pé wọ fóònù yẹn apáradà change ló sáré change why daddy iphone 16 pro max ni 1 terabyte ẹ pé space yẹn pọ̀ lọ. I'm so happy daddy ẹ ṣe gọ́ sáà.

0: kaaro o emi na le ri o emi mo jo yin ni o ti mo tun wa si ijo kan kan la mission o ni mo le ri o baba mi mo le ri o o fa le lo gun jade lara mi o te mo pe ni ka mo gbadura si o ra gbadura so bi lati bi ijeta ipo gbo fa le lo ko bo lara mi lati igba ti mo ti wa ni ilu libya o so mo do meji bayi mi se nkan osu mi ri nkan osu mi ri period mi ara tẹ ibi mo se mo titi omi tana tẹ ni ka mo ba fi yo gbadura sinu iwe wa tabi ka fi para wa ta ba ti we mo sada yo ku si inu omi iwe mo ti we mi wa fi para mo wa da yo ku sinu omi iwe mi na aliana ibi we mo jumo yi mo ri nko osu mi baba mi mi na le ri o e ba gbe ri mo ti nso e ri mo ti nso e ri e gbe ri mi ni o e ba gbe ri mi o ọfà jáde lára àánú mo dúpẹ́ o mo yin ọlọ́run ga o mo gbé ọlọ́run ga lórí ayé mi bàbá mi ẹ ṣe o àbí àyín gbà lórí mi mo ń dúpẹ́ ní gbogbo ọ̀nà lórí àwọn ọmọ mi lórí tèmi gan mi ń dúró òkè ìbànújẹ mo ò dúró òkè ìbànújẹ lórí mi arúgbó ọjọ́ oṣù bàbá mi ẹ pẹ̀ fún ẹyin àti mama mo máa ń gbádùn bí bàbá sì mo ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ gidi ni mo máa ń kọ́ wa mo máa ń gbádùn wọn èsù béèrè bí èsù kò ní dáàrin yín rú ìjọ kọ́ fọ́n láì mùsùn yóò àmọ́ gbòòrò sí yóò di ní ńlá lágbára ọlọ́run bàbá mi ẹsẹ̀ mo dúpẹ́ mo lẹ́ẹ̀rí inú mi dúró orúkọ mi ni kudrat akinwale.
1: pẹpẹ yọ pọnmọ ní àárọ ọla olúwa ní kí n fún yín ní oníkan mílíọnù méjì méjì ètò wa dáa jù tó ṣe pápá ń bari sá mi ní tán yẹn yẹn àyànfẹ ó ní kí n gbìyànjú kí n sọ fún yín pé ẹjẹ app lé oníkan mílíọnù ọkàn jẹ app yẹn ẹyọ kan ó ní gbogbo ohun tí ò lè so yọ bẹ̀rẹ̀ sí sèso ohun ọlọ́run leléyìí ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé wòlíì ọlọ́run kan nínú yìí mi ní tán jẹ́ olùfẹ́. ìsìn tá a ṣe ní ọ̀la yọ yàtọ̀ gédégédé ní wema àti ní gbogbo sona church mọ́ mi ìbẹ́ bá lè try gbogbo ẹ̀yin ọ̀dọ́ láti ọmọ ọdún 13 títí wọ 30 sáfíìsì tìyín yọ bẹ̀rẹ̀ ní aago méje lágbára ọlọ́run àwọn mọ̀mọ́mọ́mọ́ àti bàbá láti 31 lọ sókè ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ lórúkọ Jésù ti Nasareti láti aago mẹ́sàn-án lọ sókè láti ìwòròdù ni ẹ ti wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wema ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì ń bi gáràjì.
2: ẹ káàárọ̀ bàbá mi o ẹ káàárọ̀ sá ẹ kò ṣe oríwá sá oríwá sọ agbára dọ̀tún èmi ọmọ ìjọ yín lórí afẹ́fẹ́ ni ọlọ́run ṣe mí lọ́rùn bọ̀mọ́ra ọkọ̀ kó dáríjì mi orí mo ti ń pàdé pé mi mo lọ síde pẹpẹ tí mo lọ bẹ̀rẹ̀ tí mo fẹ́ ní last year november ni mo lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́pẹ́ kó fún mi níwèé gbélú àti oyún pé tí mo gbélú báyìí tẹ̀ jáde kó fún mi ní kí n àlè fọmọ dúró sílùú

0: E caro baba mi o mi orko mi ni Alice Oshadare emi omo ijo yin lori afefe ni o ni eri o mo mo eri mi wa baba mi ni 2024 emi ati oko mi gbe igbese lati travel lo si lo ibo so abere si ni wa si program yin ni wema and she prayer awa anso muso nda mewa mi muso re ma je mu mi muso an gboro agbo olohun ko jo pe 2024 yen o agbodo travel emi atoka tan omo mi olohun de gbo adura wa olohun se fun wa olohun gbo adura wa o olohun olohun ojiji o se fun wa olohun se adupo lowo olohun adupo lowo olohun yin tan si pe ko doju ti wa ko gbadura wa ere bi ni won wa o olohun de se o fun wa ni visa wa ati bi atoka tawon omo ati relocation lo si Europe olohun gbadura wa baba mi o dupe gan lowo olohun yin tan si o pe ko doju ti wa awon nkan ti o ti sele ri ni iran mi o tori mi bere mo dupe lowo olohun mo dupe lowo olohun o si ti o mo dupe gan ni o ṣe o baba mi adura yẹn túbọ̀ máa ń gbà lórí wa o ojú ò ní tì yín o ìjọba ọ̀run tí gbogbo wa ń lépa ọlọ́run amúwádébẹ̀ o ẹ ṣe gan ni.
1: pẹ́pẹ́ yóò pọnmọ ní àárọ̀ ọ̀la olúwa ní kí n fún yín ní oníkọmínìọ̀ méjì ètò wa dáa jù tó ṣe pápá ń bá rì sá yìí ní tán yín ẹ̀yìn àyànfẹ́ ó ní kí n gbìyànjú kí n sọ fún yín pé ẹ jẹ app lé oníkọmínìọ̀ ọkàn jẹ app yẹn ẹyọ kan. Ó ní gbogbo tí ò lè so yọ bẹ̀rẹ̀ sí sèso ohun ọlọ́run lélẹ́yìí ẹ̀yin wo lẹ gbàgbọ́ pé wòlíì ọlọ́run kan nínú yìí ní tán jẹ olùfẹ́.
2: Ìṣètá ṣe ní ọ̀la yọ yàtọ̀ gédégédé ní wema àti ní gbogbo sona church mọ́mì ìbẹ̀bá lè try gbogbo ẹ̀yin ọ̀dọ́ láti ọmọ ọdún 13 títí wọ 30 sáfíìsì ti yín yóò bẹ̀rẹ̀ ní aago méje lágbára ọlọ́run àwọn mọ̀mọ́ mọ̀mọ́ àti bàbá bàbá láti 31 lọ sókè ìsìn tí wọ́n bẹ̀rẹ̀ lórúkọ Jésù ti Nasareti láti aago mẹ́sàn lọ sókè láti ìwọ ròdù ni ẹ ti wọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wema ẹ bèrè tọ́ọ̀tì ọlọ́run òjijì ń bi gáràjì.
3: Ẹ káàárọ̀ bàbá mi o ẹ káàárọ̀ tèmi ọmọ yín látòrí afẹ́fẹ́ ni o tí mò ń sọ̀rọ̀ láti ìlú Àkúrẹ́ bàbá mi mo ti ẹ káàárọ̀ ẹkúṣẹ́ olúwa ọlọ́run àsọgbà yín di ọ̀tún bàbá mi mo ti sẹ́ndì testimony mi ẹ gbé. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìpè yín o nínú ayé mi àti èmi àtọkọ àtàwọn ọmọ mi o. Mo dúpẹ́ pé ẹ sọ̀rọ̀ sínú ayé wa Ọlọ́run ti fi àṣẹ sí àti ìkàwọn náà tí kò lọ sílé wa tuntun o. Àìbí náà ti ní pẹpẹ tuntun nínú ilé mi o. Bàbá mi ẹ ṣe o Ọlọ́run ràn yín lọ́wọ́ o. Ọlọ́run sọ yín di arúgbó wòlíì. Bàbá mi ẹ jẹ tó lọ́lọ́ bàbá mi gbé testimony mi o. Mo fẹ́ kẹ wá sílùú Àkúrẹ́ kẹ wá ní ṣọ́ọ̀tì sílùú Àkúrẹ́. Mo bí gọ́tẹ̀ ti sọ pé tẹ́ bá ti lè wá sí tẹ́ bá ti lè ní ṣọ́ọ̀tì sílùú Àkúrẹ́. Màá gbà lára àwọn ẹgbẹ́ akọyin kan nílùú Àkúrẹ́. Bàbá mi ẹ̀jẹ̀ tẹ́ bá mi gbé testimony mi o. Ọlọ́run ràn yín lọ́wọ́ Ọlọ́run sọ di arúgbó wòlíì. Ilé ológun tẹ̀ ń kó wa lọ àní pàdánù rẹ̀ o. Ẹ bá kí má máa o. Ó dàbọ̀ sà.
1: Gbogbo òlù tẹ́ ẹ bá wà tora ṣe nǹkan kan tó yàtọ̀ àdúà kan lọ́lọ́run ní ìpè lónìí 25 ẹ yọ àdúà kan péré òun náà ni màá pè kí n tó jáde ẹ̀yin ọmọ ọlọ́run pẹ́pẹ́ yọ pọnmọ ní àárọ̀ ọ̀la ẹnìkan ní ṣe wema àti ní gbogbo sona church láti ìwọ ròdì ẹwọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wema ẹ bèrè tọ́ọ̀tì ọlọ́run òjijì ń bi gáràjì yẹn.
4: Mo káàárọ̀ bàbá mi. Bẹ́ẹ̀ni ṣiṣẹ́ ìránṣẹ́ ìṣe o. Bàbá mi ẹ̀ bá ń gbé pè mí láti jẹ́ yìí sì wù mí bẹ́ẹ̀. Ọmọ ìlọrin ni mí tí mo kéwu tí mo mọ̀ túmọ̀ rẹ̀. Àmọ́ bàbá mi máa ń gbọ́ prógráàmù yín. Ìgbà kan ọkọ mi ní kọ́kọ́ máa ń gbé mi tí mo máa ń gbogbo dàpọ̀ jẹ́ àsùn kìíní kàwọ́ mùsùlùmí tó ń sì kìíní. Nígbà tó wáyé bí mi náà sì ń gbọ́ bàbá mi nǹkan yí padà. Ìgbà tó yá ti rédíò mi bá ìjẹ́ tí ìgbọ́ ọmọ. Ó tún wáyé bí pípé kan sọnù lára mi. Èmi náà ni máa ń sọ fún mi. Mo tún máa ń gbọ́ ìròyìn àwọn tí ń wá níbi tí a ti ń tajà. Yá ẹ máa ń gbọ́ tó yìí. Ẹ máa ṣe kìíní kan wò ó. Kó lo owó wo lo ní ilé wo lo tí ikọ̀ tó bá tún ń gbọ́ ó tún rí ìyanu jù yìí. Bí mo tún ṣe ń gbọ́ mo ti ra rédíò mi nù. Bí mo ṣe ń gbọ́ nù. Ó wá dìgbà tí ní nǹkan bí oṣù tó lọ sáré sáà ní ká gbà bẹ́ẹ̀ tó bá nígbàgbọ́ tó sì lè gbọ́ pé òun ó ra àánú gbà lónìí yìí. mo fi do olohun mi ni de mi no se wo kin ti egbo lati je yi emi e se nkan kan mi ni mo se ju wo to le mi o ni gbagbo lo mi de mi no gbo wo yin re de mi no se wo mo ni tu emi mo pe ti ele n to le bi mi lowo amọ n ti mi fe fi so ni pe mo ni omo kan sabu lati jo yi igbon re baba mi to ba se fun mi nu mi odun yin si seje mo ni emi o me n ti o fun mi lowo to le mi ri yan fun mi lowo pelu oro ofi olohun baba mi bi mo se ri call omo mi nijo na gangan mo tun wa ri ri lasan o bo se ni elo mo mi elo account yin tori o ti ni ken send the account si ohun nijo to lo ile oga to gbe lo lo ti sori ti pe ngango elo account yin phone ohun ri o number to gangan ni yi elo account yin mo ba wo ma lo 120,000 se ri ki se ko lodun mo mi to pe ohun yin wa dabi miracle ni wa je gba tóni náà ni mo sì bá tí mo ní tọ̀ mo fi dánṣẹ́ ẹ̀wọ̀ ọlọ́run wò ní o lára ọlọ́dẹ́ kúnlẹ̀ ẹ̀kọ́ àfẹ́ ní fi dánṣẹ́ ẹ̀wọ̀ ọlọ́run wò ní o ní jẹ́ kẹsàn-án owó yìí wọ́n nígbà mo rí báyìí mo tún sáré sẹ́ndì ìdá mẹ́wàá mi padà ni mo dúpẹ́ o ìpè yín pé mi o kódà má lóògùn ni oògùn yín jẹ́ mi torí èmi yìí gan mo ti sọ mo ní oògùn wa kọ yìí sì sáré sọ pé inú kan báà náà ni mo ń jẹ àmọ́ mo wá lú nínú ìgbàgbọ́ báyìí gan kéèké sí ìwò ọlọ́run ọmọ ràn yín lọ́wọ́ o ẹ̀dákòówù mi kẹ́ ẹ gbọ́ pé ti ẹgbẹ́ gbé pèpè mi náà kẹ́ ẹ bá mi gbọ́ o bí mo ti ń sẹ́ndì sẹ́ndì sẹ́ndì láti jọ́ ẹ̀.

0: tẹ mi báwo ni gbogbo ẹyin olólùfẹ́ mi orúkọ mi ni Aisha Lawal mo fẹ́ kẹ́ ẹ bá mi gbọ́ 32 FM lórí kan ní 94.9.
1: Ẹ lè wá disappointed. Ojúmọ́ òní tún mọ́ ọ̀yẹ́ àlàáfíà là kedere lójú ọ̀run oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́ oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyági torí bá méjì kọ 32 FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí.
2: 32 FM 94.9 Laughter House orí òkè tètè premier Mọ́kọ́lá Ìbàdàn.
3: Show me your 32.
4: I see you have about 23 boyfriends in your life.
5: Yes, sir.
4: Huh?
5: Yes, sir.
4: 23 boyfriends.

0: 32 FM 94.9.
1: Baba Fẹ́ń dọ̀ dé.
2: Èyàn mélòó ni wo station government mọ̀? Private ni. Ìkọ̀ kò ní túmọ̀ tán wọ́n sọ. Má fẹ́ gbọ́ nísìn. Private radio ni máa gbọ́. Television ni máa gbọ́ mi ilé wo ti government. Ìkọ̀ kò ní orí kankan tó ń túmọ̀ tafẹ́ wo nbẹ̀. Ju ọ̀rọ̀ tí ò ní túmọ̀ lọ.
3: Ẹ lò lẹ sọ f'olu wẹri. Owó tí fún omi ẹ̀ tẹ́ fi pe ìpèsè iná. Ṣé rí irẹ́ jẹ́ wà ní gbogbo abẹ́ gbogbo nǹkan tí wọ́n sọ fún wa yìí? Nípa bẹ́ẹ̀ ọ̀rọ̀ òdo lẹ́nu yóò lè wọ́n lọ́mọ ẹja lè oníbà máa ṣe nínú. Ṣé rí tí ààrẹ Tinubu ò bá jára ẹ̀ gbà? Tí ò bá jára ẹ̀ gbà? Ọlọ́run má jẹ́ kómi tìdí wọ̀gbìn lẹ́nu.
4: Àwọn politicians ti kọ́, wọ́n ti kó gbogbo nǹkan jẹ, wọ́n ti kó gbogbo ẹ̀jẹ̀ jẹ́ pé àfàwọn àti family wọn.
5: Àṣemúyàn gọ̀. Àṣegasókè làwọn yẹn ń ṣe ẹ̀sìn wọn àti gbèrú òun ni àwọn yẹn ń ṣe ẹ̀sìn tó bá lọ àwọn ibẹ̀ wọ̀nyẹn ẹ̀sìn á wù ẹ́ ṣe bẹ́ẹ̀ ní Nàìjíríà àlùmọ̀kọ́rọ́ jìbìtì là ń fẹ̀sìn ṣe ń bí ẹ̀sìn bojú ẹ̀sìn égún là ń ṣe ń bí takàn máa fa gọ̀ bojú.
1: Bàbá fẹ́.

0: to ba ti di kiko fa won iwe iroyin o ti di kika fa wa na eja ti nu iwe iroyin ti Saturday Punch ibe na ni ti muroyin ka e bere latapa be lowuro oni loju iwe kerin ati oju iwe kankan di ni ogun iroyin jade lori oro eto ilera lorilede Nigeria bo lo ti ta ba awon ile okiri e wa gbo gege bi iroyin ti gbe loju iwe kerin ati oju iwe kankan di ni ogun wipe te ba mo e je ngbe yin debe kin ja yin ton pe lorilede Nigeria lasiko yi awon ti won je orilede ti won lami laaka ti won rowo mu denu daada towo won ti o si hori lawon orilede ti won ni awon ti won je osise leto ilera kose mose lorilede Nigeria to ye ki won mo sise lorilede yi bi egberun lona ogun eni won ti wa wo si won ti sewo si won wipe e ma bo lorilede ti a e wa mo sise fun wa 20,000 awon ti won je osise akose mose eleto ilera labe iroyin ohun won ti wa fi nkankan bi awo ewe won fi kan kankan be ki won wi gege bi o ti jo pe are orilede Nigeria awon na wa soro lori oro won o pipe ewo ajole dabi le eyin osise leto ilera yi ko si bi te ba lo kaakiri agbaye se wa mo fi wo orilede Nigeria ni ko si bi to dabi le are Tinubu so be fun awon osise leto ilera papa julo awon ti won ti ko lorilede Nigeria ba awon ti won si ni ipenu lati japa listik japa japa iyan o pe ki won ko lorilede Nigeria nu wo be na labe iroyin won ka to menu kuro lori oro na gege bi iroyin tun se filede lati odo eka ajo to nboju to oro awon leto ilera lorilede Nigeria to fi ma awon dokita won foro lede pe boye te ti mo ida ogorin ninu ida ogorun awon ti won tun je osise leto ilera in be lokan won o pe ta won gan ba rona oya won japa nu wo oko lorilede Nigeria awon na lo re wa bi papa ti tutu si eja ku lori iroyin won ka tun lo si iroyin mi gege bi iroyin tun se fojulede ninu iwe iroyin ti Saturday Vanguard eja lo soju iwe karun di ni ogun ninu iwe iroyin won ibi Peter Obi one name baba tari oro kan sita ki won bi ki lo kini ohun obi ohun ki lo yan e wa ja gbo o gege bo tu soro wi pe ki la nse ta le se tan beyan o ba se nkan kan odun melo na lo gba lati to orilede Nigeria se oni odun merin pere ti to ki la nse ta se tan lorilede Nigeria se bi ka to orilede se ni e fa won lodun merin odun merin to orilede Nigeria se gege bi o tin fowo gbaya to si tun fese jole wi pe bo on tin so saaju poro sa kan eyin o won temu o to eni ti o ba to orilede Nigeria se o to o tu se doju iwe karun di ni ogun inu iwe iroyin Saturday Vanguard obi ina lo soro won o eja tu ko lapa be yen na eja lo si ipinle Kwara nibi ijoba ipinle Kwara won ti jo di mimo pe won ti ko awon ile kan eyi ti won to owo ijoba ko ti o je bi awon housing unit fun awon olugbe ti won be ni ipinle Kwara won wi pe egberun kan o le ni egbeta 1600 in la won ile ohun je ti won si pe ni smart city eyi ti won pe yo gba o le ni egberun lona edegbeta awon eyan ti won mo gbe be o wa le ni egberun lona 540 eniyan eni won wi pe awon ile ti won ko ohun yo gba te ba karoyin ohun sowo waju si egba we iroyin ti Saturday Vanguard egba mu loju iwe kerin e ba royin ohun be loju iwe karun Saturday Vanguard na mo si wa 32 FM 949 fe yin e lori Facebook gege bi oro tin lo lori oro wi pe ojo ti o ti da ai ti mo bi ti o si ro si abi ai ti meni ti o si pa e wa gbo loju iwe karun Saturday Vanguard igbe lori oro ajo eleti joba orilede Nigeria papa julo lati le ise are ti won ta kete si pa won mo kankan pa re o ngba wo le joko ngba wo le pe brikoto te si da ajo ohun le èyí tí wọn pè ní PFIPC tọrọ tí ń lọ lórí rẹ se mọ pé ìwádìí ń tẹ síwájú bí wọn ti ń tan gbogbo ná halogen gbogbo ẹ wọn ń tan lórí ọrọ wọn o ẹ tún wá gbọ bí ọrọ tún bá jáde láàárọ tòní gẹgẹ bí ẹka tó ń bójútó ọrọ ètò ìṣúná lórílẹèdè nàìjíríà láti ọfíìsì wọn àwọn náà sọrọ àìsí ń bẹ láì bá wọn dá sí wọn ní sẹ rí ẹka yẹn bóyá ẹ tiẹ mọ pé láti àsìkò ìṣèjọba ààrẹ àná buhari ẹni kinní ọhún tí wọn ti bẹrẹ rẹ kìí ṣèṣèjọba ààrẹ tinubu ló ti gbéra sọ o níbi wọn ti ń ṣàlàyé ọrọ wípé bó lọrọ ti jẹ san fún wọn lówó àbọn fún wọn lówó ó dojú ìwé karùnún saturday vangard amúkun ẹrù ẹ wọ wọn ní òkè lẹ́wọ̀ ẹ wòsàlẹ̀ àti àsìkò ìṣèjọba buhari iná ni ọ̀rọ̀ ọ̀hún ti bẹ̀rẹ̀ sí ní fẹjú bọ̀ o ẹja tún lọ sí ojú ìwé kẹwàá nínú ìwé ìròyìn ti saturday vangard kí n tó dojú ìwé kẹwàá ẹjẹ́ ń fẹsẹ̀ kan yà sójú ìwé kẹtàdínlógún àfọ̀mọ́ ọ̀rọ̀ rè o fún àwọn tí wọ́n ti fìtàn kan balẹ̀ wọ́n ní ẹja ṣàfọ̀mọ́ ìtàn ọ̀hún pé torí tọmọdé ò bá bàtàn yóò bá rọ́bá àrọ́bá sì rèé bá bàtàn ojú ìwé kẹtàdínlógún nínú ìwé ìròyìn saturday vangard wọ́n ní àwọn tí wọ́n ti ń sọ tẹ́lẹ̀ wípé ààrẹ ọmọ ológun nígbà kan lórílẹ̀-èdè nàìjíríà ètò jáde láyé abacha táwọn kan sọ pé ṣé bí àwọn ọmọge ní bẹlẹ́gbẹ́ rẹ̀ lórí ibùsùn kó tó di wípé kiní ọ̀hún padà yíwọ́ wọn ti sọ̀rọ̀ lápá bí o pé ọ̀rọ̀ ọmọ rí bẹ́ẹ̀ kì í máa ṣe bó ti rínú wọn o pàbò jẹ́ apu o kò sì sáwọn ọmọge lẹ́gbẹ́ rẹ̀ lórí ibùsùn o ṣe fẹ́ kàròyìn náà sọ̀wọ́ wájú ẹgbàwé ìròyìn saturday vangard ẹgbà àmọ́ lójú ìwé kẹta di ni ogun ó dá ká tún kúrò lápá bẹ̀yẹn ká lọ sínú ìwé ìròyìn ti saturday tribune lówùúrọ̀ òní gẹ́gẹ́ bí ìròyìn tún ṣe jáde lójú ìwé kẹwàá ẹnìkan sọ̀rọ̀ nígbà ọwọ́ òfin tẹ̀ tí wọ́n sì gbá a mú lórí àwọn nǹkan tí wọ́n ti ń ṣe bí iṣẹ́ láabi látẹ̀yìnwá nígbà ọwọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tọwọ́ àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò tó tẹ̀ dáadáa ò ní kí wọ́n tóun jẹ́jẹ́ o wọ́n jẹ́ òun ó jẹ́wọ́ o wọ́n ní jẹ́wọ́ sọ tẹnu rẹ̀ ló bá sọ̀rọ̀ ò ní ǹjẹ́ wọ́n tiẹ̀ mọ̀ pé ó dídí ọ̀kadà bíi méjìlá ń lòun ti jágbà láti bíi oṣù kejìlá lọ́dún 2025 december 2025 afurasí ní sọ̀rọ̀ pé òun ti já bíi ọ̀kadà méjìlá gbà lọ́mọjọ́ ń jí nǹkan wá gbé o ó sì lé òun ti kọ́ bí wọ́n ṣe ń ṣàmúlò ohun ìjà bí ìbọn pélénbépélénbé ń làwọn fi mọ́ ń ṣiṣẹ́ láabi wọn àmọ́ owó ti tẹ̀ ẹ́ ọwọ́ òfin ti tẹ̀ ẹ́ níbi ó ti ń sọ̀rọ̀ ojú ìwé kẹwàá saturday tribune ìròyìn ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ tó bá dé nínú ìwé ìròyìn ti saturday trust weekend trust lówùúrọ̀ òní ìròyìn kan náà fojú léde ń bẹ̀ o níbi ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà bàbá ti taari ọ̀rọ̀ kan síta o jìyíṣù kí wọ́n wí o wọ́n ké sí gbogbo àwọn ọ́fíṣà wọn ṣáínsà bí wọ́n ti sọ̀rọ̀ wípé sẹ́rí àwọn tẹ́ ẹ bá ti gbá mú pé wọ́n ń ṣàmúlò àwọn ohun ìjà bóyá ẹ̀ka ìbọn mọ́ wọn lọ́wọ́ tí ò sì sáṣẹ sí òǹtẹ̀ wípé ìwọ yìí tí wọ́n ká kiní mọ́ ọ lọ́wọ́ yìí ò láǹfààní lábẹ́ òfin láti ṣàmúlò rẹ̀ wọ́n ní ẹ ṣú tiẹ̀ ẹgbẹ́bọn fún àṣẹ jáde láti ẹnu ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà saturday trust weekend trust òun náà gbé e lówùúrọ̀ ni èmi tún rèé lójú ìwé karùnún inú ìwé ìròyìn ti saturday tribune 32fm949 fẹ̀yìn ẹ lójú òpó facebook a wà ń bẹ̀ ẹ mọ̀ bá wa pín ọ̀rọ̀ jáde lójú ìwé karùnún níbi àwọn kan ti sọ̀rọ̀ wípé sẹ́rí bí ìjọba àbí ilé asòfin bí wọ́n ti ń gbé ìgbésẹ̀ tako kí àwọn èèyàn kí wọ́n mọ ṣe ìwàásù nínú àwọn ọkọ̀ elérò ohun wọn ni bí ìgbà ẹkàn fẹ́ mọ fi àjẹ àwọn èèyàn lórílẹ̀‐èdè nàìjíríà ni o ibo lọ̀rọ̀ ti wá wọn ni ẹgbẹ́ can láti ẹkùn ìwọ oòrùn gúúsù ẹni wọ́n sọ̀rọ̀ pé ṣé ẹ mọ̀ pé bí ìgbà ẹ fẹ́ mọ fi ẹ̀tọ́ àwọn ọmọlẹ́dẹ̀ nàìjíríà ẹ fẹ́ mọ fi dùn wọn àti pé ọ̀nà àtijẹ fún àwọn kan náà ilẹ̀ mọ̀ fẹ́ gbégi lé yìí tẹ́ ẹ bá dojú ìwé karùn saturday tribune ẹ bá ń bẹ ẹ já ṣe báyìí ẹja sáré dojú ọjà tá a bá dojú ọjà dé a mọ tẹ̀síwájú lórí ìròyìn baba fẹ́ndọ̀ fún tòwúrọ̀ ni ẹ mọ yìí kò bẹ́ẹ̀.
1: ma wo mi bi mo se fe yin
2: mo n gbo 32 FM
3: 32 FM 94.9

0: ìgbà àwọn èèyàn kí mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbé o. Data ti mo ṣẹ̀ṣẹ̀ ṣe ma ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: wọn lọ sínú ọjà bodija wọn lọ ma ba disturb àwọn tó ń ta ọjà pé wọn ń ta imported rice bẹẹ sì ni tẹ àwọn náà fi sí bọdà o àwọn mojú tó ṣe wọn ti ti imported rice wọlé so ọrọ tààrẹ sọ òótọ ni ilé òun ni kéde báwo lè ti ṣe pẹlú ẹkan
1: àjò dàbí ilé
0: so ibi tí wọn ń pè ní ilé ibi tí èèyàn ti rí ìrọ̀rùn pé pé ó dàbí ẹni tó ń bọ̀ láti ojú ogun ibi tí peace dẹ̀ wà òun náà ń pè nílé ṣé peace wà nàìjíríà ẹ wòran lọ́wọ́lọ́wọ́ bá ṣe wà ń sìn 55,000 doctors la ní láti take care 250 million Nigerians ìyẹn dàbí pé kí doctor kan kó máa tọ́jú 15,000 patients between 13,000 and 15,000 patients àwọn doctors tó ti jáde about 16,000 wọ́n ti wà nílùú òkèrè tí wọ́n ń ṣiṣẹ́ ń bẹ̀ ẹ wá ní kán máa bọ̀ nílé ilé ìbò lẹ́ni kán máa bọ̀ náà ṣé UCH tí àwọn patients ń gbé generator wà tí ò níná tẹ́ ìsanwó tó da fún doctors tí ò sí equipment síbẹ̀ lẹ́wà ní kán máa bọ̀ ẹ̀yìn náà fúnra yín rònà gbogbo owó tó yẹ kẹ́ ẹ fi tún lù ṣe ẹ̀ ń ṣe bó ṣe wùn yín ta ni òun mi lẹ̀ ń ṣe ẹ wòran láyé ìgbà kan ẹ lè rí nàìjíríà kankan tó máa bá wọn wò tán bá sọ pé wọ́n gbé budget jáde nísìnyí àti wá rí i pé àṣé bí wọ́n ti ń fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ rèé kò dẹ̀ sẹ́ni kankan tó lè mú wọn wọ́n wò wá ní pé ẹ̀yin kẹ̀ ta ni àwa tá a lágbára àwa tá a lówó owó nàìjíríà yìí náà jí kó sápò wọn tún wá fi jẹ àwọn ọmọ nàìjíríà níyà
1: ẹ
0: ló lè tolerate yẹn
1: ẹ ṣeun amòfin
0: so ibikíbi èèyàn bá ti lè ní peace of mind ibẹ̀ nílé
1: ẹ ṣeun
0: èyí tí ààrẹ ò rí ibi tí ààrẹ ò ró débẹ̀ yẹn ni bọ̀dà wa ti sọ fún sìn ibi tó ń pè nílé ibi tí èèyàn ti ń rí peace of mind òun náà ń pè nílé.
1: ẹ já dé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààbò ẹni tí ń ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà ọlátúnjì dìísù wọ́n sọ̀rọ̀ kan o ó jọ bí ọ̀rọ̀ tí yóò jáde tó sì ṣeéṣe kí àṣẹ ó lọ gbá a mú o wọ́n sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn ọlọ́pàá àwọn ọ́fíṣà ọ́fíṣà pé ẹni tí wọ́n bá ti ká tó ń ṣàmúlò ohun ìjà bí ìbọn tí wọ́n sì ká mọ́ ọ lọ́wọ́ ìlẹ́gà kò gbaṣẹ́ kò gbọ̀ǹtẹ̀jọba wọ́n ní wípé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wọ́n lè gbébọn fún lójú ẹsẹ̀ shoot on sight wọ́n sì ní èrèdí tí wọ́n fi ju àṣẹ síta iná ni látàrí àwọn ìgbésẹ̀ ààrẹ Bọ́lá Tinubu èyí tí wọ́n ń gbé lórí ọ̀rọ̀ wípé kí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n lè wójú ìtú sí kí ààbò lè péye fún orílẹ̀‐èdè yìí àmọ́ amòfin tá a bá wo látẹ̀yìnwá ìṣesí àti ìwùwàsí agbóríyìn fún àwọn tí wọ́n ń ṣe dáadáa nínú iléeṣẹ́ yìí o àmọ́ ẹ worú fọ́nrán fídíò kan tó jáde láìpẹ́ níbi àti rí agbófinró kan tí ń wà mọ́ bẹ́ǹsì tí ń ṣe tí ó jẹ́ wípé ó ti gbé kinní búkúbúkú ó ti gbé ìlú ra ònkó ó ti yá àwọn tó yé tí sì ń wa kinní mọ́ra ṣé irúfẹ́ ẹni báyìí lẹ́nu iṣẹ́ tá aṣọ sì ń bẹ lára rẹ̀ aṣọ sì ń bẹ lára rẹ̀ tán wá ní bó o bá ti rẹ́nìkan tó gbé kinní kan dání ṣé irúfẹ́ ẹni kò lè gbé mọ́ fẹ́ni ọ̀tọ̀ gan tí èyí tiẹ̀ ṣe pé bóyá nǹkan wà lọ nígbà kinní ọ̀hún bá ká lójú rẹ̀ tán ni ó wà rí wípé kì í mọ̀ ṣe kinní níbẹ̀ lọ́wọ́ rẹ̀ bóyá igi lẹni ẹlẹ́ni tiẹ̀ gbé dání àti pé kí wá ní iṣẹ́ ìwádìí tẹ́ ẹ bá múyàn tá a lè tanná wádìí rẹ̀ síwájú sí kinní tí ń kó bọ̀ ọ̀hún ibo ní ti ń kó bọ̀ kí ni nǹkan tí fi ń ṣe tí wọ́n bá ti gbé mọ̀ fúru ẹni bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ amòfin.
0: ẹ ṣeun púpọ̀ máa tún padà sígbà táwa ń dàgbà nígbà yẹn ṣe rí gbogbo àwọn tẹ́ ẹ rí yìí tó ń gbèmọ̀ kiri yìí kóńdó lásán náà máa ń fún wọn ọlọ́pàá oní kóńdó òun la máa ń pè wọ́n nítorí ẹni tó bá máa gbèmọ̀ dání ó ń láti jẹ́ pé ẹni tó wà

0: ṣọ́rọ̀ mi yé
1: bẹ́ẹ̀ni amọ̀
0: ohun tó ń ṣẹlẹ̀ sìn òun ni pé ìlú tí ò sófin ni ò sí ẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ tí dìsù sọ àsìkò yìí gan ló yẹ kéèyàn sọ lóòótọ́ mo wà in support of ṣé bí wọ́n lẹ́ni tó bá gbébọn dání èlé gálè kan yìí ń bọ̀ pa bẹ́ẹ̀ ibi tá a dé ní ọ̀rọ̀ ìrìn àjò wa òun nìyẹn ṣùgbọ́n ẹni ká wá fún ní instruction yẹn ó ń já ti jẹ́ pé ẹni tó mọ the worth of agbára tán gbé léwu lọ́wọ́ wípé it is coupled with responsibility àwọn eléyìí tẹ rí tán wà lójú títì wọn yẹn many of them ó ń dó lásán ló yẹ kán máa kó fún wọn kán máa rìn as a matter of fact èmi ti recommend nígbà kan wípé ṣe rí gbogbo àwọn ọlọ́pàá pínpínpín wọ̀nyí tán disgrace in nigeria police pọ̀ sí ó yẹ kí nàìjíríà lọ dá oko kan sílẹ̀ ibẹ̀ ló yẹ kán máa kó wọn lọ kán máa lọ ṣiṣẹ́ oko ó fì tí wọn ju kán máa wọ uniform kán máa disgrace nigeria police lè ní olórúkọ tó dára rárá because of àwọn èèyàn orúkọ wọ̀nyí yet there are fine officers in the nigeria police force pẹpẹtẹ iná bá rí wọn inú yá dùn yín pé irú ọlọpàá nàìjíríà rẹ ṣùgbọn àwọn tó ń bá àwọn lórúkọ jẹ àwọn ló pọ jù anyway eléyìí tí dìsù sọ yìí ebi fọwọ́ sí o ọlọpàá tó bá wá lọ yin ẹni tí ò gbé ìbọn dání ìgbàlè a face music he will be made to face the music àníṣe tá a bá jẹ́ kófin ṣiṣẹ́ ìlú yàtọ̀ láàrin oṣù kan nísìnyí wọ́n gbébọn fún ẹ wọ́n ní ẹnikẹ́ni tó bá gbé illegal weapon dání wọ́n ní kò yìnbọn outside ìwọ́n wá lọ owó wá lọ yẹn tó gbé ata tó ń kiri ata ẹ̀ lọ jẹ́jẹ́ jẹ́jẹ́ ọ ikú ní èrè iṣẹ́ tí wọ́n náà ṣe yẹn kò sọ̀rọ̀ pé anything ń bẹ̀ ta bá bẹ̀rẹ̀ sí ṣe yẹn kí o ṣe pé ó lọ yin ọmọlọ́mọ níbọn pa ní Èkó ẹ wá transfer ẹ lọ sí Sokoto ṣé kó tún lọ pa ẹlòmíì bẹ́ẹ̀ ni Nàìjíríà ti dé stage an eye for an eye tó o bá ti pààyàn ìwọ fún rẹ máa kú dànù ni ikú tí a tiẹ̀ wá burú torí irú wọn yẹn and if we have to bring that beach show padà wá ibẹ̀ náà ti máa lọ so wọ́n má gbà tó máa yìn wọ́n bọ́ pa dànù as unfit and improper people àwọn tí ò yẹ kó wà nù society.
1: Ẹ ṣe amòfin ẹ jẹ́ amọ̀ torí àkókò ẹ jẹ́ amọ̀ kàn sí àwọn aráalé 0705-5000-949 0809-70-949 0906-2000-949 bẹ́ẹ̀ bá pè láti ilẹ̀ òkèrè fe plus 234-906-2000 mọ́ ń gbọ́ yín amòfin
0: ìdí tó fi jẹ́ kí n sọ ọ̀rọ̀ tí mo sọ nípa àwọn ọlọ́pàá ìdí ọ̀gá dìsù tó sọ̀rọ̀ ṣe mọ̀ pé òun náà ti fi sínú ọ̀rọ̀ yẹn lábẹ́ ọ̀rọ̀ yẹn you can read between the lines wípé ohun tó ń sọ ni pé ìwọ ọlọ́pàá orí ẹ̀ láti pé òun láti ní ìmọ̀ láti kọ́kọ́ establish pé ẹni tó gbébọn yìí dání o kò ṣe tó lẹ́tọ̀ láti gbé illegal weapon ló gbé dání tí ò ní license ṣe mọ̀ pé nǹkan kan ti wà ó jẹ́ precedent ó tó di pé ó tẹ trigger adáyẹ̀gẹ́ nǹkan mú sọ
1: bẹ́ẹ̀ni àgbọ́yé
0: ó ṣe pé ọkọ̀ rẹ nìkan tó ń gbé bọ̀bọ̀ ń ṣe ọkọ̀ yìí ń bọ̀ pa àpò òun láti kọ́kọ́ establish pé ẹni yìí o ìbọn tó gbé kò ní àṣẹ lábẹ́ òfin láti gbé so ẹni tó lè ronú dé lẹ́vù yẹn irú ẹ̀ ló yẹ kán máa gbé bọ̀dé lọ́wọ́.
1: Ẹ ṣe amòfin. Hello. Ẹ káàárọ̀ o. Ẹ ṣeun. À ń gbọ́ yín. Ẹ bá wa gbóhùn sókè díẹ̀ sí.
2: Ó dà. looking at this. I'm going to go to the house. I want to go to the house.
1: Hello. Oh, di lo nbe. 0906 2009 49 0705 5009 49. Hello.
3: Hello,
1: Taro.
3: Caro. Ofa yemi ni lati di kai pushi na o.
1: Esho.
3: Eri ni pato ni bandish. E je ki ijoba Nigeria kan o ti awon baba wa tin so de kan ro mo o ti baba wa tin so de gbon saka bi la won lo e keji number 1 ni pe awon o de kan tun ti wa lati pe tawon yan da ka ki ka be pe awon na nlo gbon pe a le lo gate ko da tori o de la kan ro mo o olopa Nigeria o gba lo de gbo level yen o
1: da bo to 0705 5009 49 lojo po Facebook 32 FM 949 fenye. Hello Ekaro.
3: Hello
1: Ekaro.
3: Yes sir.
1: Yes sir.
3: Ejo ni oro ti amofe so pe awon so ijoba to da ni Nigeria o ijoba to da nwa won pa won mi pe murita la kule lori ilé gbàjọba lówó ọdí àgbọnlé lórí ládéọlá kúlé lórí kánú bàbá wa owó lọwọ ti jẹ kí wọn bá ti ẹ lọ ní àrò ọba ti tú ìlera yorùbá àwọn eléyìí òfin gbà ní bàbá yìí náà tàn tètè bọ ọbẹ ní òde bẹẹ ní kò lè fa níjọba tó dà kọlọmọ ó gbà wá ní kọlọmọ ọdọmọ ẹ bí ẹyà máa gbàdúrà o.
1: Hello. 0906 2009 49 0809 7009 49 0705 5009 49 Hello.
4: Hello, I
1: see so caro.
3: I want to be a lot of
2: party kan ti se yen o lasen kan ni mo wole awon kan lo gba custom charges duty lori ibon yen e se gbegbe se lati ibe yen e ma be ka
1: e se
2: ni dele se ti ma pala pala pana aye ni se kan lo se ni ani soton e ka ro le ka
1: lagbara olohun ani soton e ja mo ku lori eto die die fun to woro ni gbogbo yin te darapo mo wa lojo po Facebook e se aro wo yin e mo gbagbe o te bara ticket fun amala festival wa ta se lojo kankan din ni ogbon osu kejo ti awa ti odun osu to nbo ta si fe wo tan ina ni tori osu ina bayi I think you was die die August 29 elera ticket lowo enikeni te baba ninu awon osise 32 FM bo si jopo wo mouthpiece na leti fe ra ticket ele kan si mi lori 070 73 46 94 42 070 73 46 94 42 ele ba mi so lori WhatsApp tabi ke pe mi e ko so fun mi pe e fe ra ticket fun amala a ti ba yin book e sile to ba je pe bi te wa ojina e le wa lati wa ra ni 32 FM orilede Nigeria yoda logo olohun ba le nkan se adupe lowo amofin Yomi Ogunlola amori yin bawo e se gan ni sha orilede Nigeria le nkan si yoda ko ni danu olu sola omomomo lo ko mi tin ba ti ku lori eto ina ni Sporting Crystal ati awon tie tie won ti wa mo gbe yin debe lori so we dowo e ma gbo 32 FM 94.9 fe yin

ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.

0: ẹ káàbọ̀ padà látọjú ọjà sọwédowó náà lè ń gbọ́ lọ́wọ́ ní ìkànnì adẹ́rùn epo ṣonú 32 fm 94.9 laster house lórí òkè téńté premier ní mọ́kànlá ńbàdàn níbẹ̀ ní ìkànnì adẹ́rùn epo ṣonú 32 fm 94.9 níbẹ̀ láti ń gbóhùn sáfẹ́fẹ́ ká tẹ̀síwájú pẹ̀lú ètò sọwédowó láàárọ̀ òní ká lọ sínú líìgì wọn lórílẹ̀‐èdè finland
1: ṣàtìkò dẹ́bà kìíní
0: ni yes ok ìfẹsẹ̀wọnsẹ̀ kan náà ní ìfẹsẹ̀wọnsẹ̀ tó wà ń bẹ̀ tó ṣe é gbé
1: ẹṣẹ́ ayé alárakà bẹ́ẹ̀
0: àárín kìíní ìdógbà lọ́wọ́ ẹni yẹn
1: ẹ ní mú gbẹ́nu commonwealth ni
0: àwọn best company ò gbé ṣá
1: láíláí
0: ẹyẹ wo mo ti wá òun mojú òkú ti mo sún fún látẹ̀ kan tí mo gbé ọjọ́ àti wáyé kò sí náà best company wọn gbé
1: so ibi ẹni ẹni àmàlà finland
0: yes káyà lórílẹ̀‐èdè finland
1: adopted country mi náà nìyẹn no education wọn dáńbẹ̀ yẹn ajá traffic is very easy
0: so ẹ mọ̀ nípa tí mo kọ́ tán ń pè ní ifk mariam nìyẹn
1: mariam ti máa lose
0: ẹ máa mọ nípa tí mo yẹn dáadáa
2: ó lose àti ó lù náà ló sì fẹ́ play ó àti ó lù náà ni
0: ifk mariam tíìmù tí ì win ọjọ́ tí tíìmù yẹn bá win ọ máa lọ ṣe
2: wọn celebrate nígbà pé wọn gba league ni
0: ìfẹsẹ̀wọnsẹ̀ rẹ̀ lé ní ohun àti kọ acl olù òun náà jọ kópa bóyá ẹni náà ni ó padà win torí ara acl olù náà fẹ́ yá ifk mariam àti àwọn àti kọ acl olù ìfẹsẹ̀wọnsẹ̀ yìí máa gbé ikọ̀ acl olù tó wà lókè ta kó borí tàbí kí ó ta omi bá nà tán ni ṣùgbọ́n ara tiẹ̀ náà ò yá kó má lọ jẹ́ òun ni mariam ó fi lajú x2 fún ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ acl olù àtàwọn àti ikọ̀ ìgbẹ́ bọ́ọ̀lù ifk mariam ó wá ní nǹkan kan tá à ń bẹ̀rù láti gbé látijọ́ yìí bóyá ẹnìkan ni ká gbé ifk mariam not to score kò góò náà látijọ́ yìí náà wọ́n lù kọ́ máa nà zero náà náà nà
1: sí
0: ó lè lọ bẹ̀rẹ̀ lé ní báyẹn
2: ó lè bẹ̀rẹ̀ wọ́nra lé ní.
0: x2 nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn.
1: x2 and the cap 1 fún ewé.
2: yes mo tẹ̀lé x2.
0: ká fi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn lẹ̀ ká mú ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin kọ kups kupio àtàwọn àtikọ̀ vps vasa kups kupio àtàwọn àtikọ̀ vps vasa ìfẹsẹ̀wọnsẹ̀ ilé go market tí wọ́n ní máa lọ fún over 1.5.
1: bolúwa lónìí dédé aláwòrán bí òye ṣòrìn fún wa ọ̀kan náà ni kọ̀hún ní ọ̀dà o etí gòdìn bá ti sọ kọ̀hún ní ọ̀dà o.
0: ìgbà tó ti ń kọrin ẹ̀ lẹ́ẹ̀tì fúnra.
1: Ìgbẹ́ ìdẹ́ wá ti pè ní.
0: ìgbàdá ti kọrin olú ẹ̀kẹ́ ti fúnra.
2: Èmi play home over 0.5.
1: Bam!
0: Home over 0.5 tàbí over 1.5 nínú ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin kups kupio àtàwọn àtikọ̀ vps vasa ká tún rìn ká díẹ̀ ká kúrò lórílẹ̀‐èdè finland ká lọ ní finland nínú líìgì àgbọ̀jẹ̀ wọn méjì náà níbẹ̀ lé ní. yóò dọ̀la nù. yes ká lọ sórílẹ̀‐èdè scotland àwọn yẹn tẹ́wọ́ ni wọ́n.
2: tẹ́wọ́ ni wọ́n.
1: àdánù líìgì.
0: nínú kọ́ọ̀pù wọn lórílẹ̀‐èdè scotland.
1: kọ́ọ̀pù ni.
0: yes tẹ́wọ́ ni wọ́n tẹ last week wọ́n tẹ 2 weeks ago. àwọn èèyàn tó ń tẹ̀lé mọ́.
2: wọ́n tẹ last week yóò.
0: ẹ ti gbọ́ yẹn. scotland league cup yẹn ń tẹ́wọ́ lọ́wọ́ yìí. àwọn ẹni ń sọ.
1: wẹ̀ẹ́sì fún mi nìkan kọ́lọ́ òbí ọ wàlá mi òbí ọ.
0: èmi ọjọ́ mi world cup mo yí play game last
2: year. mo
0: mọ̀ káwọn èèyàn ń jẹ náà àwọn èèyàn tó ń play ẹ̀ tán jẹ́ ń sọ.
1: oble
0: ní scotland
2: ó tiẹ̀ ní oní tíìmù kan tí mo play ní home over 2.5. yes home over 2.5
1: ní kọ́pù
2: ní last week
0: ẹnà
1: kọ́pù
0: bóyá dundee united abi
2: kan
1: professor lápébà
2: ohun ọba ẹ tẹ́wọ́ àmọ́ nǹkan tó wá fọ́ nínú game yẹn ni pé ní first half bóyá bíi 30 minutes náà di score ẹ̀yọ kan kò dẹ̀ sí goal kankan mọ́ di 88 minutes.
0: ó dẹ̀ padà gba 3-0.
2: lágbára lọ́wọ́
1: náà first half let's score 3 goals.
2: yeah no first half náà di score ẹ̀yọ kan ní first half
0: 88-1-0 yẹn náà
2: nà gbà lọ́wọ́ at that 88-1-0 yẹn náà nà sì gbà lọ́wọ́ so score ní 89 ó dẹ̀ score third one ní 92.
1: ẹ jẹ́ kí ló rẹ̀ fẹ́ yẹn torí bẹ́ẹ̀ yẹ sọ yẹn náà ni ó wá sọ́kàn mi ni professor olápẹ́gbà wa ní social sciences ní university of ibadan congratulations on your new height sir he was my lecturer yes
0: àṣìbáwọ̀ ní new vision wa.
1: olápẹ́gbà congratulations sir then agbanga of comradium atalaja atalaja congratulations sir àwọn ọmọ yín là ń kí yín o lẹ́gẹ́lẹ́gẹ́ can destroy.
0: congratulations sir.
1: congrats sir.
0: ami mo koko yin wa
1: eh ola pe gba adejumo mama adeju won eh professor Eileen mama o ti ko school na e ko sogbon lati odun lati ko be
0: wow ka lo sinu league orile inu league cup won Scotland in bitter wa yen na ife se won se wa le ni laarin ko Aberdeen atawon ati ko Celtic out
1: ibo le ni Scotland
0: Scotland league cup yes Aberdeen atawon ati ko Kelly out straight win straight win capital letter straight win fun iko Aberdeen ninu fese won se
2: straight win sopona
1: to ba je so
0: Queen's Park atawon ati ko Queen of South Queen's Park ati Queen of South as it go dawa malele ye gbadu ebe ni o ba di August 20 ade
1: pada 300 fi 20k si abo 500k gbe 300 si da o ba isagun o ra bi ku omo ti jo omo ti bere patu grammar ti wa sori feed
0: boom
2: pe soft
0: ya tu
1: forget history forget history e enjoy commonwealth games e gbagbe to sele rarin awa ti England e wa enjoy sport nkan sele bi bayi ya to si pe paran
0: Australia really
2: paran pam pam pam
1: e ti gbagbe le tana tana tana tana pam pam pam ba air express so si wa mo
0: honorable awon so ti
1: la ko le mo laye
2: iyen lo be target
0: o ba o
1: eh
0: o ye
1: godi challenge here ms press
2: ah no
1: la ro kutukutu tara tara tara tara ta ta ta wa eh ah Nigeria did part particular way
2: but you have part 5
1: you long base it belong your base
2: part 1 part 2
1: enjoy na deprive our you two enjoy na deprive our
2: part 1 part 2 ti tan part 3 gan ti tan part 4 gan ti fade
1: e part 5 na wa mistake you kilo ko film yin na my brother
2: ko le show
1: ko le show part 20 la wa na bi ara tori lati 10 o le lati tan
2: what a game
1: what a war what a nation my brother what a country what a country
0: Queen's Park atawon ati Queen of South lorile de Scotland if ese won say Queen's Park to one le ko fun mi ngo kan home over 0.5
2: Queen's Park
0: yes
2: yep home over 0.5
0: iko arindin sorry arindinious
1: ito be corner abi o da enu ko bu na
0: yes
2: na bara o gba
1: okay eh ko sha arindin so I dream. Oh, John, I want to add it. I just can't see. I can't enjoy with you. We play a cup. Cup is friendly. Like England, do you hear me?
2: Mo de ra friendly corner tomorrow.
0: Ah, my dear, my friendly. Ah,
2: tomorrow, so
0: many.
2: Bayan play lane.
0: Sorry. Ah, we are going to call Bala. We are going to play. We are going to play. But we are going to play. That's why you da. But you saw no. Kilo shele Saturday.
2: Saturday setting to lo abi
0: Saturday to lo
2: e ko sin
0: kan so mo pe awon kan ta ma wo red issue over 2.5
2: e 10
0: ta wa le go kan go
2: e o ma sele be
1: over 2.5 ori go kan
0: no but amam you me
2: one score
0: o wa tun flash ko
2: friendly e ko yi
0: o wa tun flash ko wo no office ni no class
2: 1-0 ni
1: o tun wo tete class na le fi
0: mo wo score si ni fa ari din ni asan tawon ati ko Ross County
2: 1-1 kankan
0: kina won
2: si
0: on fait won on fait to paris first
1: imagine eh agbodo ba won people
0: ele wa obvious na red yen ni na abi
2: e ba won lagidi e ba ra yin
1: o yin mo di second olohun
2: e ji e wo kan
1: awole next election lo kan jo ma ti wole
0: o tan
2: imagine
1: ko si creativity ke
0: kan lo fi won
2: ki loruko e won e fi aru ti won niyan
0: me
1: mo si 50 now don't share game
0: awon le ti daga lati 62 gangan lati
2: something
0: awon ya ti gbo awon baba yen gan ti daruwo
1: awon ti ma le ti to mo mu wa
2: 60 something
1: won ri taya won gba pension
2: yes now
1: awon ba tan fun ogun na fi nra
0: ah ewo
1: olohun bi kaluku pelu ise de laye gbogbo ti kaluku wa ba rin atemi mu ti abi nbo lagbo ti ba rin olohun fi bi mi
2: gbogbo se wo wa omo
0: odun mi gbeyin de wa le ri kini ewo mara ni gawo eyan wo bayi o possible ki no ma si gan ladugo
1: ina ina bo
2: o tun soro na
1: o dele ke fi ayon ni e to ba de daji yen mo ko le lo se hotel loru
0: ari dinias atawon ati Coros County ife se won se gbe Coros County to wa locate akobori straight to in fun Coros County tabi en to ba wule nberu te ba nfo egbe Ross County to qualify.
1: I don't care.
2: Over 1.5 for Danny Nogemu.
0: Over 1.5 X2 away win, tabi away to qualify. Arebot at our article stealing. Arebot at our article stealing in Uligo Relay, the Scotland. You know, Arebot go Borita Bikyo Taomi. 1X. Tabi go market over 1.5.
1: Abroad versus Stirling Albion. Abroad versus Stirling Albion. The Scotland Cup. Abroad to win a draw. Go support here.
2: 1X.
1: Yeah, 1X.

09062-949. Orí Facebook o, wọ́n ti sí mi lẹ́m̀bẹ̀ dàrẹ́ ẹ̀ tímẹ̀. Àlélọ́mọ àwòrán mi ń bẹ̀ wọn lórí 32FM 949, fẹ̀yìn ẹ̀ lórí Facebook léṣẹ́ wa. 32FM 949, fẹ̀yìn ẹ̀ ni ó ti mọ àwòrán mi ó wùjọ ọmọ bá ń bẹ̀ dàrẹ́ ẹ̀ tí. Ta lọ̀rọ̀ jọ ń ṣe bí ìjà láàrin yẹn.

ẹni ọ̀rọ̀ yọ dàyín pọ̀ hun ẹlòmí òun àti ìyá ọkọ rẹ̀ bàbá àwọn àbúrò ọkọ ẹ̀gbọ́n ọkọ wọn jọ níjà àwọn tí sì ń bá jà yìí kò mọ̀ pé ìgbà míì àwọn ni wọ́n jẹ́ ń ṣàdínà gbo òkú ìwà àti ọkọ rẹ̀ ń wù sí ẹlòmí ó kàn rí pọ̀ kò ń ṣàdédé chẹ́ǹjì inú ilé kà ń sì ṣe nǹkankan fún lágbájá kò sì ní mọ̀ wípé àrò kan ti ń ṣẹlẹ̀ láàrin òun tó yóò jẹ́yàwó àti àwọn mọ̀lẹ́bí tó ọkọ òun ni ó mọ́kọ mọ́ hùwà bẹ́ẹ̀ gbà míì sí ìbá dá kó ṣàtúnṣe láàrin òun kó tó pẹ́ àwọn tí ó yẹ kó jẹ́ oníbàáwí ọkọ bó bá ṣe ń tí ò tọ́ sí ọ àwọn kú ló ń bá jà báyìí adọjọ kan ọjọ kan ọkọ wùwà kan tó kù díẹ káàtó sí ọ ta ló lọ pè sí pé kí wọn bá ọba sọrọ ta ló fẹjọ rẹ sùn ta ni aláfisùn rẹ ohun tí ò nídìí ó sì sọ wọn dọta ìbádá kó ṣàtúnṣe láàárọ yìí 09062 odometa 949 ọ̀pọ̀ ọkùnrin náà wà tó jẹ́ pé àwọn mọ̀lẹ́bí ìyàwó rẹ̀ tó ló mú lọ́ta ìyàwó bá ń fojú ẹ̀ rí oríṣiríṣi inú ilé kò ní sẹ́ni tí ó lọ fẹjọ́ ẹ̀ sùn pé bá ń bá sọ̀rọ̀ ewọn ló ti bájà tán tó ti mú lọ́ta tán kò jẹ́yàwó rí ìyá kò jẹ́yàwó lọ bá a bá mọ́ me and my wife me and my husband ọjọ́ tètè ṣàtúnṣe ńgbà tó bá láǹfààní àti tètè ṣe yìí pẹ́ lè pè wá sórí 09062 odometa 949 kọjá mọ ihun tó ṣẹlẹ̀ kí n tó bíjà ní ránpẹ́ kẹ̀sì fún wa nọ́mbà wọn ká gbìyànjú lórí ẹ̀

0: Hello.
1: Hello.
0: Hello, Ekaro.
1: Ekaro.
0: Ekaro.
1: Yes, sir.
0: How are you doing, Ekaro?
1: Lati Busa.
0: Lati Busa.
1: All right.
0: Hmm. Where can I send you? Can you make sure I get your number? Your phone me.
1: Can you hold on? I don't see him. Pok kilo fa jalani.
0: Can you take the money? I can't do anything. I'm not that any one. I can't do anything.
1: Okay.
0: Can you hear?
1: Ẹ kí wá ló ṣẹlẹ̀ tí wọ́n ìgbé wọ́n fi gbé mọ́?
0: Mẹ ọkùnrin ẹ̀rọ tí wọ́n tó wọ́n jà sí ní mẹ́rin ni ọ́n ní ọ̀dá jù báyìí náà jẹ̀.
1: Ṣé ẹ ti jọ níjà ti tẹ́lẹ̀?
0: Èmi àtẹ̀gbẹ́ ẹ̀ lájọ ní Mr. Sandy lórí ọ̀rọ̀ bàbá yìí náà ni lórí ọ̀rọ̀ ìyá ìwà yìí náà ni pé ó rẹ bàbá wọn ń ṣe òògùn fún òkúta ní mo wá tẹ́sí mẹ́sẹ̀jì sí mẹ́sẹ̀jì yẹn wá bínú lálọ́fẹjọ́ fún bàbá àgbà náà lọ náà ti pè mí mọ́.
1: Ọdọ ta ni
0: o se se ti dadu ajemo to ko jamu pe awon na mo to ri ọdọ ajemo to ko gbo ko jamu yi ni
1: ọdọ ta la won wa
0: e en tin mo so
1: dadi yin mo nbere sa
0: awon nkan na dadi
1: oda e ja se bayi
0: awon nkan na dadi
1: number egbon yin obirin ise ni nbe hun
0: aduro mi ni aduro mi
1: saburo yin won je
0: àbúrò mi ló jẹ àbúrò ló jẹ sí mi.
1: Ok ṣe ni nọmba wọn.
0: Mo ti college.
1: Salam ba.

ẹni mọ̀ kúrò lórí ọmọ. Ọlọ́run ló yẹ kó jẹ́ ìrántí ẹ̀yìn ọ̀la. Ìdùnnú Ayọ̀lẹ́ fi lo gbọ́ ọjọ́ alẹ́ yìí. Bẹ́lẹ̀ láyé gbà o. Ẹni tí a kàn mẹ́nu bà wẹ́rẹ́ yìí. Ilé ayé. Ó mú un tí ọ̀pọ̀lọpọ̀ òbí mi bá ti ń sọ̀rọ̀ ìtì ojú wà lára ti ń pa wọ́n lẹ́kọ̀ọ́. A ṣe bímọ mẹ́ta, a ṣe bímọ mẹ́rin, a ṣe bí méjì táàrin wọn ò sì ní gún. Ilé ayé. O. Bẹ́lẹ̀ bẹ́lẹ̀ láyé. Gbogbo bá ti wá ń gbọ́ mi láàárọ̀ yìí wà láì àtúnṣe ti lọ ń bà ní àwọn ọmọ yín tí ògún ọlọ́run bá ti ń ṣàtúnṣe ẹ̀ báyìí báyìí. Ilé ayé yìí ó fẹ́lẹ́ o. Ní tó bá àgbàlagbà nú jẹ́ tó láyè yóò sí. Ebo lẹ̀yìn wọn ó wà ṣe rí báyìí. Ọbọ́jọ́ ṣe ń gorí ọjọ́ lọ́jọ́ àgbàlagbà ń dínkù lókè. Ẹ wà máa wò pé àbò ń bá lọ tán àwọn ọmọ tó ń fẹ́ filẹ̀ ìbò láàrin wọn ó ṣe rí. Òun ò tí ì kú gan-an, wọn ò jọ rìnà kóra, wọn ò jọ bára sọ̀rọ̀, wọn ò jọ rẹ́. Bó ń bá wá lọ tán kí ni ó ṣẹlẹ̀. Bó ń bá sì ti lọ ẹ̀yìn ò ṣe é padà wò mọ́. Ibi tí ó wà pé ó dà mo tún ti dé ó yẹ jẹ́ ń bá yín ṣe báyìí. Ẹ mọ́ jà mọ́ ẹ jẹ́ ń bá yín parí ẹ̀. Kò sóògùn ẹ̀ ẹ̀ ń bá ti lọ ti lọ. Ara tí ń bọ̀ ọ̀pọ̀lọpọ̀ àgbàlagbà nu jẹ́ ni ibi mo ti ń sọ. Gbogbo ibi tí ilé bá wá ti ń ṣẹlẹ̀ elédùá ti ń bá yín ṣàtúnṣe ẹ̀ láàárọ̀ yìí. Ayi bọ̀dá Káyọ̀dé ẹ pè wọ́n báyìí kẹ fún lábọ̀.

0: Nikon ni kẹrin lé láàádọ́rùn tó ń fa mẹ́sàn-án ẹ̀bọ̀ lẹ́yìn 32 FM 94.9 à ń fẹ̀rin gba gbogbo àgbáyé.
1: Ẹ kò dédé àsìkò yìí, ètò tẹ́ ẹ fẹ́ gbọ́ yìí ni ètò àdúrà abiyamọ látẹnu evangelist Ọlárẹ̀wájú Mòtúnráyọ̀.

Ọlọ́run ìmọ́lẹ̀, bàbá mi tí kò sí òkùnkùn rárá níwájú rẹ̀. À ń tẹ̀síwájú màmá, ohun tí Ọlọ́run fẹ́ ní àkókò yìí ni ká gbé sókè, ká yin gan, ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gan, ká mọ rírì rẹ̀, ká pé ní gbogbo orúkọ dáadáa tó ń jẹ́ láti inú ọkàn, kì í ṣe ti àfẹnujẹ́, ká sí, kì í ṣe pé a kàn ń lọ sínú chọ́ọ̀chì láti fi aṣọ àbí mọ́tò wa àbí bá no, láti sìn láti inú ọkàn wa wá. Ẹlòmíì lè máa sọ, èèyàn kan sọ nínú ìwàásù rẹ̀ tí mo wà lábẹ́ rẹ̀ láìpẹ́ pé kì í ṣe nínú ẹkún, kì í ṣe nínú fún àwọn ẹlòmíì ẹkún yẹn ó ṣe iyebíye níwájú Ọlọ́run. Ìwọ ṣáà ṣe láti inú ọkàn. Èèyàn kan lè sọ pé kì í ṣe nínú ẹkún, kì í ṣe nínú gbígbára yìí rẹ̀, kì í ṣe gbogbo bírà tó bá dá láti yin Ọlọ́run ìyìn láti inú ọkàn, tó bá ti jẹ́ láti inú ọkàn rẹ ni. Wo Mary tó mú òróró ìṣura tó fi kun Jésù lẹ́sẹ̀. Jésù wípé kò síbi tá a máa lọ láyé tá ò ní sọ nípa ìyìn rere obìnrin yìí. Bẹ́ẹ̀ ni èyí tí ìwọ náà bá ṣe yóò wà nínú ìwé àkọsílẹ̀ níwájú Ọlọ́run ẹlẹ́dà. Ṣé ohun tí yóò mú kí inú Ọlọ́run ó dùn, ohun tí Ọlọ́run yóò fi rí ọ pé yes, ó mọ rírì òun, ṣe mọ̀ pé Ọlọ́run ló mọ ọkàn. Àwọn èèyàn yẹn lè máa wò pé o kàn ń ṣe lásán. No, tí Ọlọ́run ẹlẹ́dà rẹ mà ni. Dáfídì ṣe ó bó aṣọ sílẹ̀. Ẹni tó sọ pé ọba tí ò pè yín ọba òpònú yìí, ẹ̀wọ̀ bó ṣe yan lálẹ̀, Ọlọ́run ni. Ó ní sí Ọlọ́run tó yàn mí fẹ́ ju bàbá rẹ lọ ni, òun ni mò ń ṣe níwájú rẹ̀. Obìnrin yẹn sì yàgàndànù. Bẹ́ẹ̀ ni ìwọ náà yin Ọlọ́run. Gbogbo ẹni tó fọnà àbùkù, tó fẹnu àbùkù, àwọn èèyàn púpọ̀ àìmọye bí láti ń kọlu ẹ̀mí mímọ́, má jẹ́ kí ẹnikẹ́ni ó tàn ọ́, yin Ọlọ́run. Gbé ga sí, lẹ́yìn yẹn wá máa gbé Jésù sókè nínú ṣọ́ọ̀ṣì, inú ààyè tó wà. Òṣìṣẹ́ ọ̀ṣà ni, òṣìṣẹ́ tíṣà ni, òun wàásù ni, òun kéde ìrere káàkiri. Jésù yẹn gangan ni kó jẹ́ igun pàtàkì, kó jẹ́ àfojúsùn, kó jẹ́ focus, kó jẹ́ aim, kó jẹ́ pé yes, it's about Jesus, nípa Jésù Kristì ni, kì í ṣe nípa ènìyàn. Àwọn èèyàn bá sọ pé ìtara rẹ̀ ti pọ̀ jù, wọ́n á ní ohun ìtara òdì ni, jẹ́ kí wọ́n sọ ohunkóhun. Tí ó bá ti jẹ́ ti Ọlọ́run ni, yóò fìdí múlẹ̀ o, yóò dúró láíláí, tí ènìyàn yóò bàjẹ́, yóò parun, yóò fọrùn lọ́lẹ̀ bí adìyẹ tí wọ́n apá gbé at the end of the day. Bẹ́ẹ̀ ni ẹ̀wọ̀ ẹ jẹ́ ká sáré tẹ̀síwájú. Ọlọ́run fẹ́ láti ọ̀dọ̀ rẹ, ohun gbogbo tí Ọlọ́run fẹ́ yìí, kí ọ̀nà àbáyọ báwo la ṣe lè ṣe. Kò sí ẹni tó ní pè, láì sí ẹni Ọlọ́run kò sí ẹni tó lè wù. Bẹ́ẹ̀ ni a nílò ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ ẹ̀mí Jésù wọnú mi lọ, mo ṣílẹ̀kùn ọkọ mi sílẹ̀, wàá wọlé máa bèrè fún ẹ̀mí yẹn. A ti bẹ̀rẹ̀ sí gbàdúrà lọ nìyẹn. Dídé rẹ, ẹ̀kúnrẹ́rẹ́ dídé rẹ ló le fún mi láyọ̀ máa bọ̀ o. Ẹ̀mí mímọ́ wá gba ìjọba lórílẹ̀-èdè wa, jọba nínú ilé wa, jọba nínú ọkàn mi, jọba. Agbára ńlá o bàbá mi ti ń bẹ Lọ́run, àti òfin ìwọ Kristì Jésù. Bí Júdásì ṣe bá Jésù rìn tó nínú ìwé Jòhánù orí kejìlá yẹn, ẹsẹ̀ kẹrin, a rí i pé Júdásì ò mọ Jésù. Jẹ́ kí èmi àti Rẹ́mọ̀, agbára tí ò fi Jésù Kristì hàn mí, agbára tí ò túmọ̀ nǹkan tí Jésù Kristì jẹ́, kí n bá lè ṣe ohun gbogbo tó fẹ́ láti ọ̀dọ̀ mi, agbára tí wọ́n fi gbọ́rọ̀ sí ìwọ Ọlọ́run. Mo rò pé ò ń gbàdúrà yẹn tọkàntọkàn. Agbára ńlá bàbá mi ti ń bẹ Lọ́run, èmi ń sọ tèmi, o sọ tiẹ̀. Agbára ẹ̀mí mímọ́ ńlá tí ó yí ayé mi padà, tí àwọn ènìyàn àti orílẹ̀-èdè ó fi mọ̀ pé yes, lótìtọ́ àti ní òdodo. Ìwọ ni ẹlẹ́dàá mi, ìwọ ni Ọlọ́run mi, ìwọ ló fẹ́ mi, ìwọ ló rà mí padà, ìwọ ló tún ayé mi ṣe. Ìwọ ni olùdáǹde mi, ìwọ ni olùgbẹ́kẹ̀lé mi. Ọlọ́run tí mo gbẹ́kẹ̀lé láì gbẹ́kẹ̀lé nǹkan mìíràn. Ó gidi ojúlówó agbára rẹ, tọmọ tímọmọ tilé ohun gbogbo tí mo ní tó lẹ́mìí tí ò lẹ́mìí. Bàbá da agbára ńlá rù wá, agbára má fọwọ́ kan, agbára má ro ibi rò, agbára má ṣe ní ibi, agbára tí ń ta bí dànù, agbára tí ń yí ibi dànù, agbára tí ń fi ìrọ̀rùn ṣe rere, agbára tí ń fi àlàáfíà pípé àti ìrọ̀rùn tẹ̀lé ìwọ Kristì, agbára tí ń gbọ́ràn sí ìwọ Ọlọ́run alàyè lẹ́nu, agbára tí ẹ̀mí mímọ́ tó ń darí rẹ̀, agbára ìtọ́ni rẹ̀. Olúwa fún mi, mo rò pé ò ń gbàdúrà. Màmá sọ̀rọ̀ láìnú rẹ jọ, agbára tí ó máa tọ́ àwọn ọmọ mi sọ́nà. Ayé kóró jọjọ nísinsìnyí, àwọn èèyàn ẹgbẹ́ orí àwọn ọmọ ń tọ àwọn ọmọ lọ sínú ìparun. Agbára tí àwọn ọmọ mi ò fi ní dẹni tí wọn ò fi ní gba ìbọ̀dé, torí wọn ìpín wọn ìṣẹ̀dá wọn ò fi ní gba ìbọ̀dé. Agbára ńlá táwọn ọmọ mi ò fi ní d
di je fun ikokunkun ati orun apade ati satani ati awon ika eniyan laika ati ayida nitosi atona to jina rere ekun rere agbara ojulowo agbara iwo christi jesu agbara ibi christi agbara oruko jesu christi agbara eje jesu christi agbara igokere orun jesu christi mo ro po nsoro mama yi ma so oluwa yo dalu mi yo wonu aye mi ko wonu aya omo mi baba mi tin be lorun agbara nla apata piti agbara agbara tin se gbogbogun agbara tin pa egun re agbara tin pe ipe re agbara toto agbara to peye ah jesu christi agbara nigba gbogbo agbara laaye gbogbo agbara o tun sise agbara loju orun loju aye loju ala wo ipin mi ni agbara mo ro po nsoro ijo olorun wa baba iraye ro wa ni agbara ki ijo olorun ko le ni itumo ka ba ma de ni yeye ki aye ba ma bere pe mo ni christi na wa igba wo ni yo de awon ju nbere be bi o ti le je pe jesu wa saye agbara nla jesu omo olorun dalu wa tomo tomo ti letile oruko mi ni mo tun ayo lare waju ka to tu pade ipade ayo lawo ni alaafia pe jesu christi oluwa wa

0: congratulations. Ọmọ Nàìjíríà, Atlanta Nàìjíríà, Olympics ló yẹ wá.
1: Bá a ṣe ń ṣàjọyọ̀ ogun àná ká tún máa retí tuntun pẹ̀lú bó jẹ́ pé ìdíje Olympic ó ń bọ̀ ní Los Angeles lórílẹ̀ Amẹ́ríkà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ ẹ̀ rí pé láti jẹta ó náà ní ìdíje ti Commonwealth ló ti bẹ̀rẹ̀ a ní ìdíje tó so àwọn orílẹ̀-èdè tí a gba ìṣàkóso tiwọn lọ́wọ́ ilẹ̀ Gẹ̀ẹ́sì tó so wọ́n papọ̀ èyí tí ó ti bẹ̀rẹ̀ lọ́wọ́ àná náà ká fi kúrò lórí ètò ọwọ́ Nàìjíríà sì ń bẹ ní ipò ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ lónìí náà a ti rí àwọn ìròyìn ayọ̀ gbọ́ eléyìí tó fi ní lọ́kàn balẹ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà a sì rí bí jókòó sí lórí ìgbéléwọ̀n eléyìí tó jẹ́ ti ìdíje Commonwealth onírúurú ìdíje ló ti lọ láàárọ̀ yìí náà tá a ti wò níbi tá a fi kalẹ̀ sí bẹ́ẹ̀ lọ̀pọ̀lọpọ̀ tún máa wáyé a ó sọ fún wa nípa ibi tí orílẹ̀-èdè Nàìjíríà tá a bá dé àtàwọn fagabága eléyìí tó ṣeé ṣe kó wáyé bí a ti ṣe ètò lọ́wọ́ yìí nípa ti orílẹ̀-èdè Nàìjíríà ni o orí àkọọ́lẹ̀ ń bẹ lára àwọn ibi tí Nàìjíríà tí ó ti kópa ní òní tó jẹ́ ọjọ́ kejì ìdíje ọ̀hún lára àwọn ìdíje tá a ti kópa òun náà ni ti àwọn kan ti wáyé látọwọ́ àárọ̀ lára ètò wáyé ni ti Abdul-Jabbar Adamo ọmọ tá a gbọdọ̀ má sọ nípa rẹ̀ ọ̀dọ́mọdé òmùwẹ̀ eléyìí tó ti tàn bí ẹgbẹ̀lẹ̀ mùkùràwọ̀ nínú ìdíje tí ìbá ṣe ti ẹn tó tò sí lẹ́yìn ìbá ti ṣe Nàìjíríà lógo tayọ̀bí tó bá dé gan ṣùgbọ́n níbẹ̀ rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ kò ṣeé má sọ ní ti Clinton Obute ó dun ni jọjọ wípé ọwọ́ ẹ̀yìn ni wọ́n fi sí báyìí fún ìpele tó kàn ní ìpele ti onímítà 50 níye bó bá jẹ́ pé bí àjà Adamo tí ò bá lè tẹ̀síwájú mọ́ ló máa tó kan Clinton Obute eléyìí tá mẹ́nuba lórí ètò ègé lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ ti àná lára ìdíje tòní tó tún ti wáyé nípa ti ìwẹ̀ ó náà ni ibi tí Colin Obi Ebinga tó ti kópa ní tiẹ̀ bíyùn bó ṣe lóhun ó rí ó sì padàpadà bẹ́ẹ̀ Adamo Jabbar nìkan náà là ń wò lójú nínú ti ikọ̀ ti àwọn òmùwẹ̀ báyìí o lára bẹ́ẹ̀ náà ni àwọn ìdíje tòní tó ti wáyé ní ti àwọn obìnrin níbi tí ó ti jẹ́ pé Dorcas Oka òun náà ló ṣojú Nàìjíríà kíyìn kó débẹ̀ kó dúró ná nínú ìdíje ti Bọ́lá Fọ́jú sápẹ̀rẹ̀ tó jẹ́ ti àwọn àkàndá obìnrin tó ń bẹ lórí àga Scotland àti Nàìjíríà wọ́n mọ̀ kópa tó bá di aago mẹ́rin ó kó jẹ́ ìṣẹ́jú mẹ́wàá lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́tò ní bákan náà nípele ẹ̀ṣẹ́ kíkàn kọ́lọ́mbà Nàìjíríà ṣe tó bá di ọwọ́ ajálẹ̀ ajẹ́ pé David Akintola òun náà takàngbọ̀n nínú kúkù fún ìdíje ti Commonwealth tó lọ lọ́wọ́ ní Glasgow ní orílẹ̀-èdè Scotland bá ṣe ń sọ̀rọ̀ àmú káràkátà náà máa gbọ́dọ̀ má pẹ̀ kẹ́nu ṣùgbọ́n ibi tí tábìlì tó dé dúró lọ́wọ́ àná níbi tí orílẹ̀-èdè Nàìjíríà ti wà ní ipò ẹlẹ́ẹ̀kejì ìyẹn lọ́wọ́ àná yẹn àmì ẹ̀yẹ ti wúrà ó ń dúró bíi mẹ́ta bákan náà ni bàbá fàdákà ó jẹ́ mẹ́ta bàbá nìkan náà àti ìrígbà nísìnyí àmọ́ mẹ́fà ti ń bẹ́lẹ̀ náà látọ̀dọ̀ àwọn àkàndá láti kó wọn bọ̀ ká tó mẹ́nuba tí ò ní ìtorí pé ìdíje lónìíràn náà ló tẹ̀síwájú báyìí jókòó tá à ń wò wọ́n lọ́wọ́ ẹ̀ láà sọ nípa káràkátà mo ṣàdéhùn fún wa pàápàá jùlọ bó ṣe jẹ́ mọ́ ikọ̀ tí súpa ìgbórè èdè Nàìjíríà lóòótọ́ làwọn agbábọ́ọ̀lù kan ti ń fò láti ibìkan sí ibìkan ṣùgbọ́n àwọn agbábọ́ọ̀lù eléyìí tó jẹ́ pé ó kọ wọ́n halẹ̀ náà láà máa mẹ́ẹ̀kẹ́ bà fún àwọn tó jẹ́ olólùgbọ́ eré ìdárayá lórí ìkànnì tá a wà nítorí àkókò wa tó jẹ́ pé a máa kó ní papámọ́ra láti lè sọ ọ̀pọ̀lọpọ̀ ìròyìn àmọ́ báyìí ná ìròyìn tó ń jẹ jáde láti orílẹ̀-èdè Saudi Arabia ìyẹn ti ń fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan láti orílẹ̀-èdè Saudi wọ́n ti ń wo balógun kan súpa ìgbórè èdè Nàìjíríà Wilfred Ndidi gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù tó ṣe kí àwọn ó gbé kúrò nínú kan ti Besiktas láti orílẹ̀-èdè Turkey wá darapọ̀ mọ́ wọn bẹ́ẹ̀ lóòótọ́ lọmọkùnrin ò lè kópa nírú àkókò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ ìtorí ìdí méjì kan ìfarapa bó ti máa ń bá fínra tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ tẹ́lẹ̀rí náà ló tún ti dé ara ọmọkùnrin ẹ mọ̀ pé láti inú kan ti Leicester ní sáà tó kọjá ló darapọ̀ mọ́ ikọ̀ ti Besiktas àmọ́ ní báyìí láti inú kan ti Leicester City gbà yẹn báyìí tí ikọ̀ ti Besiktas ti bẹ̀rẹ̀ kò mẹ́sì ọ̀yọ́ kó rí bá mi ṣe fún ìdíje ti Europa League nígbà tí kojú ikọ̀ ti Midtjylland lórílẹ̀-èdè Denmark ọmọkùnrin kò lóore ọ̀fẹ́ láti lè bá wọn kópa látàrí ìfarapa eléyìí tó ń bá fínra tó ń bẹ lára rẹ̀ ẹ̀já dénú àwọn káràkátà míì bó ṣe ní ṣe pẹ̀lú àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù oníranran èyí tí ó ń sọ ní ìsìn orin ti agbábọ́ọ̀lù láàrin gbogbo fún orílẹ̀-èdè faransé eléyìí tó náà kópa nínú ìdíje àgbáyé èyí tó parí tán ìyẹn ni orílẹ̀-èdè àgbọ̀n ti amẹ́ríkà bó jẹ́ pé Manu Koni náà ti sọ̀rọ̀ nígbà tí ń sọ̀rọ̀ yòó àwọn ní ikọ̀ ti Manchester United àwọn náà ran tán náà ran mọ́ran mọ̀ wọ́n ní àwọn ṣe tán láti gbé agbábọ́ọ̀lù ọ̀hún bí ó dùn mẹ́ bí ò ní dúró mẹ́ àbí bí àwa yóò wá gan ẹnì kò tí ì lè sọ ọ̀rọ̀ owó tí ìsinmi ti ń là kalẹ̀ ná a ṣáà ń gbọ́ wípé wọ́n tẹnu bọ̀ wípé àwọn ṣeṣe káwọn gbé agbábọ́ọ̀lù yìí náà ni kíyàn jí ọ̀kan lára àwọn káràkátà lákan náà ni ọkùnrin agbábọ́ọ̀lù tí ilé ìgbà tó náà gbà Jadon Sancho ni wọ́n ti ní Atletico Madrid láti orílẹ̀-èdè Spain wọn náà ti ń fìfẹ́ hàn báyìí o ṣùgbọ́n wọ́n ní ọ̀rọ̀ tí fìdí múlẹ̀ ẹ jẹ́ ń dá tọ́mì ká lè kó àpapọ̀ gbogbo kiní ní àtúpalẹ̀ torí pé kan bẹ́lẹ̀ tá a pẹ̀ kẹ́lù dáadáa a máa ṣe àwọn ìkéde àwọn agbábọ́ọ̀lù tó ń tibì kan bọ́ síbò míì ní àlàfíbọ̀ torí àkókò wa Abimọ́lá Lábì ló ń kí yín lórí 32FM 94.9 ìkànnì àdáni pò ṣónú 32FM la fi kalẹ̀ sí ẹ káàbọ̀
2: Ridwan Adekunle Clement kí n káàbọ̀ sórí ètò.
3: Akínkùnmi ìdọ́lápọ̀nà kí n káàbọ̀ sórí ètò igi.
4: Ají Galadua náà kí n káàbọ̀ sórí ètò igi.
5: Ìsìlámù Ọlájùmọ̀kẹ́ Húsárì ló kọ̀ tèmi ẹ káàbọ̀ sórí àkọ́tì ètò náà.

0: gbọ́ngàn ló wà sá.
1: Àá padà sílẹ̀, àá padà sọ́dọ̀ ju mi, mo fẹ́ gbọ́ mi.
2: Ẹ̀rọ yìí ni

0: if I jump on any, I go.
1: Tin ba yo ro ikan to po ta to denu kan a gbopo le ni e ti jeun emi o se ara won te so ye to ba di ele yin pe be si ko wa ki n se wa di temi ki de ma ba temi lo ko so ni ro nkan kan to le so nkan kan to le free o se bobo ana ko la si ran ran di obe sasun se be gbe le sa se ba won ta kan mo gila wa na so ba fe joko sori aga won yin baba bi ta live ni so ni a mewu wa mo be wu le won gba pere wo. Se bá wọn tá a máa ń kàn mọ́ gi ń bẹ àwọn ní ẹbá àlùjẹ se bá wọn là ń dún àga mọ́ wọn dì ní ìsìnkú ẹ̀ dìde kájọ́kù bó o ya ya wa sọ fún mi bó o lajá se fẹ́ mọ́ pẹlẹ́dẹ̀ lọ́lọ́bùn fún mi tó bá ya ẹ sọ bá já se fẹ́ pẹlẹ́dẹ̀ lọ́lọ́bùn ẹ nà ebi ebó ń jẹ ẹgbẹ nẹjọ fẹ jẹ nẹjọ ń jẹ àsí se bó náà ni gbogbo wa ti rí yìí kò sọ̀rọ̀ kankan lórí ẹ̀ mọ́.
2: Ẹ jẹ́ ká ti jùmọ̀ kẹ́ parí ọ̀rọ̀ wọn àti ìdá obìnrin lágara wọn á sọ wọn gbọ́dọ̀ lúwẹ̀ lọ sẹ́nẹ́tì.
3: Ọ̀rọ̀ yóò tiẹ̀ gba sẹ́nẹ́tì. Níbo lèmi àti níjọ sọ yún. Pẹ̀lú kan tí mo bá lọ lẹ pé ẹ̀bọ́n ti ṣe sọ ẹ̀rọ pé ibi tó bá téèyàn bá rí mọ́ ibi dẹ́yìn rí mọ́ òónú ibi dẹ́yìn rí mọ́ ọ̀nà àǹdẹ́ pé àti pé bóyá èèyàn kan gbẹ́ nìkan ó gbẹ́ nìkan lọ́wọ́ ti láwọn míràn tó ti bàjẹ́ lọ́wọ́ tiẹ̀ ṣùgbọ́n ẹnìkan
2: tó. Ṣé tí ẹ dárúkọ rẹ̀ nísìnyí tí ọmọ tí wọ́n bí nínú ara wọn tó bá fetí ara rẹ̀ gbọ́n tí dádì ẹ̀ ń ṣe yìí ṣé o ló sọ pé happy father's day happy birthday father.
3: Elomire ti ma n se nkan buruku ngba yoo wa fe yo kan yoo fi wa pe yes boya oju ohun da n ta ṣugbọn bo se wa wa na lele pe o ti se tiẹ looto de ti agba oyin ti ọkùnrin yoo ba mo so yin abdujabaru yen yoo bo ni to pe awọn kan bayi lo fun ohun ti a ṣugbọn awọn miin na to ti se ru ẹ fun ko bo de se wa wa pe ta ba si lo pe bola alafisegba onikan lamamu lọkuku lọkùnrin ninu commonwealth ti ganlele awọn paralista looto re gbogbo ẹ náà mo ní ọlọ́mọ ṣe mi lálàbọ̀ ara wọ́n ṣe mi pé kìnnìkan àwọn tó wá wà ń bẹ́ẹ̀ kí ládùúrà táwọn ọmọ àgbà tó fi wá jẹ́ pé tó bá fa ìwùn kó jẹ́ pé ìdíje olympic náà tó bá ti di paralympic báyìí o ibẹ̀ láti má rí nǹkan gbà ìyẹn túmọ̀ sí pé o gba àrúrà àwọn eléyìí náà rẹ̀ ó yẹ ká máa mú lọ́kùnkúndùn swimming lélẹ̀ ẹjọ́ ibo gan tiẹ̀ láti competition wo tiẹ̀ ló tiẹ̀ wá tẹ́ tiẹ̀ gbọ́pọ̀ ké o wọ́n fi swimming competition kan tiẹ̀ wá bì kan ìyẹn túmọ̀ sí pé gbogbo orú àwọn kan báyìí náà àwọn eré ìdárayá yòókù náà yẹ kán mú ní ọ̀kùnkúndùn ṣùgbọ́n bí tabadé iná lélẹ̀ ọlọ́run ló lè gbà wá nínú kìíní ṣùgbọ́n tabá ṣe pọ̀ tabá ẹ̀rẹ̀ o àbí kòsówó kò sówó gbà wọn tó wà ń bẹ lélẹ̀ ìpẹ́ wo tó bá ní bed of the same feather oníkálukú ló mọ ọkàn rẹ̀ pókè nǹkan tí èmi ní mind lẹ̀ ṣùgbọ́n tẹ́lómi bá ti fi lé wọ̀ púpọ̀ gbogbo tó ní dáadáa tó ní lọ́kàn ìwọ̀gàn ó padà darapọ̀ mọ́ wọn ni tó pé tí wọ́n nìkan tó bá tí wọ́n nìkan ni bá jẹ́ white táwọn yòókù dẹ̀ jẹ́ black ìwọ náà padà darapọ̀ mọ́ wọn ni tó pé wọ́n gan lélẹ̀ wọ́n ní jí o lọ ẹni tí wọ́n bá fẹ́ lọ báyìí wọ́n padà fi ní ìṣe ẹni bó ṣe wà gangan nìyẹn.
4: Fẹ̀lá ape kí o ṣe anybody tó bá jẹ́ bẹ́ẹ̀ kó gba ọ̀nà tí púpọ̀ nínú àwọn tó jẹ́ dókítà wa lórílẹ̀‐èdè tí wọ́n ń gbà ó ti yá àwọn tí mò ń sọ fún báyẹn ẹ kàn gba ọ̀nà ibi táwọn dókítà wa ń gbà wọ́n sí ẹ mọ̀ pé mi ò mọ nísìnyí téèyàn bá ti kọ́ ṣẹ́ tán tó jẹ́ pé o ti gba sàtífíkẹ́tì nàìjíríà gẹ́gẹ́ bíi dókítà ó níbi táwọn dókítà wa ń lọ ìwọ náà tó bá ti rí rẹ gẹ́gẹ́ bíi ẹni tó lẹ́bùn wulẹ̀ kan wá ọ̀nà tí wàá fi dà bẹ́ẹ̀ because kò jọ bí wípé òpù wà fún athlete kankan lórílẹ̀‐èdè yìí because kó bá ti jẹ́ wípé everybody tó wà nídìí ìṣàkóso eré ìdárayá wa tó jẹ́ pé ìkànkan náà ni gbogbo wọn ṣe ń ronú mo sọ èdè kan láàárọ̀ nígbà tá à ń ṣe sọ pé owó lọ́wọ́ pàwọn kan ló gbádùn nàìjíríà àwọn tó gbádùn ẹ̀ mo ti gbọ́ mi kẹ̀yìn mọ́ wọn sìn àwọn tó gbádùn nàìjíríà òun làwọn tí wọ́n ti bí bóyá láti bí àwọn tó yẹ pé wọ́n ti dàgbà díẹ̀ láti bí around the 1990 ṣá kí n gbé sáré láti 1990 yẹn wá because láti 1990 dé àsìkò tá a wà yìí ó ń jọ bí ẹni wípé nàìjíríà ní agbon ní eré ìdárayá ká má wo any other aspect à ń jó àjò rẹ̀yìn in fact à ń reverse gan a dẹ̀ padà ní anywhere because ní every sport tí wá every other country tẹ́lẹ̀ in tí wọ́n máa ń sọ in tí èmi rí ka ẹni tó bá yẹ kó jẹ́ ẹni tó yẹ kó máa ń ka àwọn òwe lóríṣiríṣi àbí tó jẹ́ kó ka history nàìjíríà especially in sport in tí ẹ máa rí ka tó ṣẹlẹ̀ láyé ìgbà yẹn ni wípé nàìjíríà dominate africa nàìjíríà dominate káàkiri àgbáyé.
2: ẹja tún lọ lẹẹkan sí mi mo tún ní mẹsẹgì mi ètò dúró fíà tún la mark school la tour that is to say.
5: Igi ọkọ̀ doríkodò òjòjò mi ṣe wẹ́bẹ̀ ajá o. Ọ̀rọ̀ dùn ra wọn lókè. Òṣùpá bomi lójú rete.
6: Nigeria.

0: Hello? Ah, we did not kill it, oh, she died, oh. O ti ẹni kan ti ma yọ mi lẹnu fọjẹ 2k kilo de to na ha line si bayi wa line mori ninu World Cup America ni. Yes, o ba ti mo wo we. O mo na sana saka bayi. Hello. Hello.
1: Hello.
0: E ka sir.
1: Hello, Krista.
0: Yes, sir. Ati
1: se ta wa yọ ra lẹnu bayi.
0: Ah.
1: Eh, mo bi te wa ni.
0: Ah, ati understand bayi o.
1: Àwọn ìdàǹkoríko ló ń darí yìí. Ah, ebi sọ ló ń gbé odidi jẹnẹrétọ̀ tó lọ rí ṣokú àmì ẹ̀.
0: Honourable Minister ni ẹ̀ kún ọkọ̀ ṣe ìròyìn tó pa mọ́ gbogbo ìlú mọ́.
1: Ní ń wo òbòdò bẹ́ẹ̀ bá lè sọ àwọn òṣòro
0: kò sí gbogbo ìlú mọ́.
1: Tí ò ní pápọ̀ lórí rẹ̀. Ẹ̀yà náà ni a máa ju bídìkì yín tí ó wà fún lọ́wọ́ lásìkò kòró tó lóun ra ṣu. Tí ó dé pé ṣu ni Morocco sì ti ẹ̀rà bá rẹ̀ níbi tó bá rẹ̀ ní sí. Ó kó gbogbo owó jẹ́ the same thing náà ẹni tàwọn tí ò mọ kẹ̀kẹ́ tẹ̀kẹ́ kó sí sport. Mi ò mọ ẹgbẹ́ ìgbẹ́ tó bá wọn tó fi wọ́n síbẹ̀ gan-an àti báwọn dà koríko làwọn náà. Tó o lè pèbò o lè. Torí oníkàlùkù tí a ṣe àpò lè nìwọ náà o. Tó o lè jẹ́ nìyẹn. A ní ká máa gbàdúrà Ọlọ́run fún wa ní èèyàn bí yàwó lọ́wọ́ bíi Túndé ìdí àgbọn. Àwọn táwọn ń gbàdúrà
0: yẹn. Àwọn bíi Buhari nǹkan kan.
1: Àwọn bíi Murita, àwọn bíi Murita là.
0: Bíi Abacha.
1: Yóò gba nonsense. Àkọlọ̀ fún wa ní irú àwọn yẹn. Ó fún ọ ṣadarí.
0: Studio Commodore àfẹ́ṣẹ́ ògidì gan ni o. Studio manager tó rí tẹ́ni tó wà ní studio rí. Ẹ ṣe.

0: Hello, Jacob. Hello, Kakon. Yes, sir.
1: Yes,
0: sir.
1: Orúkọ tèmi Sunday Afolabi láti ọ̀dọ̀ ọ̀nà àpáta.
0: Kára ó lè sá o.
1: Ẹ jẹ́ ká ní sùúrù nígbà gbogbo ẹ bá fọ́jú pọ̀ kan pátápátá á níyànjú padà.
0: Wọ́n fọ́jú pọ̀ lọ́wọ́ ni kì í fọ́jú pọ̀ nǹkan sáì.
1: Ẹ kò í fọ́jú pọ̀ tán, ọba fọ́jú pọ̀ tán olúkálukú á wá dìgbà.
0: Ibo ni a lọ.
1: Àwọn tán dá wàhálà kalẹ̀ làwọn tí wọ́n jẹ́ kí àwọn ìjọba àpapọ̀ máa dá sí ọ̀rọ̀ sport. Àwọn èèyàn náà dá wàhálà kalẹ̀. Tó bá yẹ pọn pọn lórí ọ̀fẹ́ pé kán máa dá sí gbogbo ẹ̀ ò ní rí bó ṣe rí. 1970 àwọn afẹsẹ̀rin máìlì mẹ́ta tá a máa lọ gbá bọ́ọ̀lù á tó fẹsẹ̀ rìn padà. Téèyàn bá dárú ẹ̀ wò ó sì wá jí ọmọ òun gbé ni.
0: Níṣẹ́ lára ni.
1: Téèyàn gbọ́dọ̀ dárú ẹ̀ wò ó tẹ́ gbogbo àwọn tálẹ̀ǹtì tó jẹ́ pé àwọn tá a wà lókè òfẹ́ kọ́mọ mẹ̀kúnnù dìde. Ìyẹn gan ni ìṣòro tá a ní. Ọlọ́run á dẹ̀ gba gbogbo ọmọ mẹ̀kúnnù á gbà wọ́n lọ́wọ́ wọn. Torí pé Nàìjíríà ní àwọn ọmọ tó dáa tó pọ̀ tó lè gbógo Nàìjíríà ga. Ṣùgbọ́n àwọn olórí yẹn ò jẹ́ o. Wọn àfẹ́ kọ́ máa mẹ̀kúnnù dìde rárá.
0: Ó ti da àwa náà ó sì fò. Nàìjíríà which way are we going? Fọ́dí bìlì tuntun, our nation at all time. Politicians, let's do things in common. Wàhálà dé. Ẹ ká sọ.
2: Fọ́dí kìtà.
0: Gbogbo ní olójú kí.
2: Ẹ pọ̀ Abitọ̀.
0: Ẹ dá sa o.
2: Ẹ ṣe wà pa àrùn sójú àtàwọn olóko.
0: Ẹ kú jẹ́ mẹ́ta sà.
2: Ẹyẹ ẹ̀pẹ̀lẹ̀ sà. Ọjọ́ tí wọ́n dẹ́kun àwà. Kò lè bàjẹ́ fún yín.
0: Alámọ̀ àmì àtẹ̀yìn náà.
2: Ẹ pọ̀ ètò mú kí gbàgbọ́ jẹ̀gbọ́n sẹ́gbẹ̀rẹ̀
0: mẹ́.
2: Wẹ́ṣẹ́
0: o.
2: Èlùmọ̀ tẹ́lí káwọn ìdìbò bá ń sọ̀rọ̀ àtẹ̀jù ní àgbọ̀rọ̀ pàmùbọ̀ nàìjíríà. Èlùmọ̀ màá lò fún olúmọ̀ lẹ́jọ́ bí díẹ̀. Ẹ bá dábọ́ sí lókèrè yóò mẹ́rin wá bàwá yóò lè fi padà. Torí pé ní wọ́n sọ Nàìjíríà gbọ́ jẹnẹrétọ̀ ọjọ́ tí dáadé rẹ sọ fún ọ̀fẹ́ fún alo tí ò sógbó pé àfẹ́ máa lọ sí kékeré sógbó wọn máa lọ sí akadẹ́mì yẹn mo sì láà kan tí wọ́n sọ lọ́dọ̀ pé ẹ bá pọ̀ ọmọ yẹn lọ kọ́rọ̀ di rábọ̀ wọn
0: ẹsẹ̀
2: sáwọn fẹ́ẹ̀sì ti òbí ọmọ bẹ́ẹ̀ sí ní òwe wà jọ orí pé báyìí tẹ yẹn dára wa ìṣe tí mo sọ yìí ó lè mú ilé ogun orun wọn fún àyàn fẹ́ ṣe kálukú náà gbé ara rẹ̀ sáré. Èyí ni màárọ̀ yìí ṣe máa bọ̀ ẹjọ́ ìjẹ̀dí sọ́ọ̀dì ẹ̀yìn máa pa ìmọ̀ fẹ́ta ti fọ̀rọ̀ Nàìjíríà yìí ẹ máa ká bíà
0: ìyá
2: pípọ̀ bẹ́ndé o.
0: Ẹ ṣeun tẹ̀bí kẹ́tẹ̀ ṣe pẹ̀tẹ̀ àmì sà. Alájà ẹ̀ súnmọ́ bíbá yìí. Ẹnìkan sọ̀rọ̀ screen nìkan nìbàdàn àti lóṣogbo lẹ́ẹ̀kan. Mo sì rẹ́rìn-ín mo rẹ́rìn-ín kábíyèsí ẹni ìfà ọ̀tọ́ sí lára nípè lára àmù. Gbogbo iye àwọn jọ́nálìsì yẹn kọ́lé lásìkò yẹn. Gbogbo iye àwọn tẹ́ travel in time yẹn. Nípa skírínì ìbàdàn tó ṣogbo tí ẹni yẹn mẹ́sàn lẹ́ẹ̀kan. Bóyá torí pé kò tọ́ sáwa la ṣe ń pariwo. Mo mọ̀ wọ́n wọ́n sì ń jàjà yẹn dọ́la. Ẹ̀yin ẹ máa bọ̀ lórí Twitter. Mo ti ní ìmúkọ́ ọmọ ni o. Hello, ẹ já gbélé.
3: Hello.
0: Àwọn èèyàn ọlọ́run tó yẹ kí náà ń pè Ọlásùnbọ̀ Yusuf ni a smart adult. Alájà bó lẹ ti ṣe àwọn bó lẹ kó àwọn owó sí tí wọ́n fi ń yọwọ́ yín ní òtẹ́ níbi tí ẹ sùn sí ní Morocco. Wọ́n ní yẹn kówó Super Falcon àwọn bó lẹ kó sí ẹ̀yìn ò tí jàgbọ́n. Wọ́n ní yẹn jí owó Super Falcon àwọn bó lẹ kó sí.
4: Àwọn
0: bó lẹ kó sí.
4: Wọ́n ń ṣe kí wọ́n máa kó sára lọ
0: ni. Òtẹ́ ẹ̀lẹ́gbà ni àbí guest house.
4: Ibi náà làwọn gbà wọ́n ló tẹ̀
0: ni. Òtẹ́ ni wọ́n kọ òtẹ́ sára yà bí.
4: Wọ́n ló tẹ̀ ni ẹbí ibi tán sáà pàgọ́ sí ni wọ́n dẹ̀ lọ ṣe gbáradì kán dẹ̀ padà sínú lẹ́bà ẹ̀ lórí pé olégbà olégbé ni àbí bọ́ọ̀nà ṣe máa ń sọ náà wọ́n dẹ̀ wà lé gbogbo ẹ̀ wọ́n ti kówó lọ.
0: Ẹyin lẹ tọ́jú owó yín àbí olè ló ju.
4: Ẹgbà mi kẹ ẹyà wà káàmpù ó sì wáá jẹ ó sì wáá di wàhálà ká lọ train ká dẹ̀ padà sínú yàrá nígbà tí èpé èèyàn fò lè sínú lé.
0: Talẹ fún kí ngbà tẹ́ ń lọ ta.
4: Àwọ̀ ọmọ yẹn o. Àmọ̀ pa yẹn.
0: Kò sí pé fún ẹnìkankan kì.
4: Àmọ̀ pa yẹn wọ́n náà filẹ̀ kù sílẹ̀ pé ibi táwọn olóòótọ́ wọn ṣì gbà rèé bó ṣe wáá wà mẹ́ẹ̀ pé.
0: Ṣùgbọ́n wọ́n palẹ̀kùn yẹn dé.
4: Wọ́n ṣe àṣìlẹ̀ ibi tẹ́rù obìnrin wà sán wà síbẹ̀ ni.
0: Kí ló dé dé.
4: Wọ́n ṣe si be si le ah im si gbogbo e wa ni wa gbogbo e en sa won ja fi gbogbo e so lori
0: e
4: lo
0: e ma so tori emi wa
4: e
0: se o
4: eh ni wa bo se wa be mi ti e se iroyin e lele pe ah owo olori si yo le mo ni esta okoro ko lo fe pada no wo to po bi $700
0: $700 lo wa ni yen
4: eh lo wa ni yen ah eh lo ni yen
0: she should call me she should call me after the show
4: eh
0: o koronko
4: e fo so ke wo ile
0: gbe do you want me to, do you want me to declare my asset on here do you want me to declare my asset
4: $700
0: she kishi asset declaration bi bayi ni
3: two weeks ago ni won she fun enikan ni $800
4: eh
0: you see a living witness
4: Christian
0: when I say
4: one
0: oh ama na fe gba ebi ma
4: eh bo bi kini se wa lele pe
0: 959,000 so that's how much
3: only
0: that's how much yeah
4: only
0: okoroko pick up call me
4: god I beg eh pelu bi kini se wa pele be won se won wa nu yara won gbogbo nkan de wa lete gbogbo ati nkan o de ya won de lo se gbaradi kan we won lo se training ranpe o de kan pada sinu yara lo di pe owo ti lo bo se wa wa lere pe awon to to ko won sibe o ni ka bere pe bo na lo na na lo gba fun won eh do pe ma se wo pe loto awon awon gba ball re ni to lo na re o face l o je on and off the pitch on the pitch e lo fe apo sugbe le bayi o je pe ati ewi papa ateyin papa nikan ti won sha won iko super falcons ba de bi se gba gbele yin gba na ti toro isele to bu bota o na la tu gba pon ni e nso e gbogbo to jo mo owo won e won ti wa se ngba kan gbo po le gbe ni won na po ke boya ka won pada boyo ko wo won yen ko pada dowo won yo fi munu won
0: du alaja mo so pe e ba fun okan ju alowo ko pin fa awon aline yo kara re mo won ta ni nfe wonu awon eyan yin tele ko ti de pe lo camp e ja dojo ja paradi

0: And you fancy me?
1: It's okay.
0: Hello, sorry, but we call you Bani Dore. 32 FM 949. Yeah, Asafu.
1: It's okay.
2: Àfojúsùn rẹ ni kó ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkàn balẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹrú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bari bẹ̀ ni ti Apple Estate fún ẹni bá wà ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ayé sàn díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yẹ pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń tà wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́ yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ti Premier Mokola ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́ tuntun.

0: Arsenal náà sọ wípé ní owó ní wo bi wípé ikọ̀ Arsenal léra then Ezukunsa £60 million.
1: Nàbà kí lágbà lọ ní sọ.
0: Ìtì wo sọ pé Arsenal ní lọ ná £60 million lórí Ezukunsa ni wípé ẹntàn mọ̀ dáadáa lọ́kàn ara wọn wípé àbí agbábọ̀lù tó mọ̀ lọ́kàn rẹ̀ dáadáa wípé orí àga lòun máa wà. Kò sí bó ṣe fẹ́ ṣe pàápàá jùlọ kí Saliba bá ti dé kò ní fẹ́ wá Arsenal dẹ̀ ní fẹ́ lọ fi £60 million rẹ̀ ní tó jẹ́ pé ó mọ̀ pé látòrí àga ló ti máa play so èmi ò wo níwò bí kí wọ́n ní láti lọ náwó láti lọ ra centre back kankan láti sọ pé àwọn fẹ́ replace Saliba àwọn náà ti bọ́ tà láti wá sọ wípé ọ̀rọ̀ yẹn kò ní di surgery dó náà mọ̀ Arsenal sì máa jẹ́ ká surgery tán jẹ́ kọ́mọ fún yẹn ṣe ń sìn ọ̀rọ̀ yẹn kọ́ báyìí but wọn ní láti kọ́kọ́ lọ sanwó lọ́wọ́ ẹ̀yìn láti pọ́n fẹ́ ra centre back kankan.
1: Agbẹ́kọ̀mọdé agbára tó ga jù tí o fi ń jẹ́lúwà. Agbára tó ga jù fi yanjú ọ̀rọ̀ mi má ṣe jẹ́ kó pẹ́ kìdí gbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngbọ́ngb

0: effective relief from malaria. Komal on. Malaria gone. If symptoms persist after 3 days, consult doctor.
1: Àfojúsùn rẹ ni kó ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkàn balẹ̀. Àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè Ológun Ẹrú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú 1,300,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí bá bárí ibẹ̀ ní ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tí ẹ mọ̀ láàyè àwọn ọlọ́lá. Àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn. Ààyè sọ díẹ̀ díẹ̀, ó wà láàrin oṣù mẹ́fà, kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba

ṣàlàyé pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta warawara tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tẹ́ntẹ́ Premier Mọ́kọ́lá

0: dùn jókòó rẹpẹtẹ nǹkan ṣe stíìzì rẹ.
1: Are you ready?
2: A ṣe la campaign Tropicana.
0: Gbèsè 32 FM kò rẹ́rìn-ín. Kọ̀mpúṣọ̀ ló fi tirẹ̀.
3: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
4: Orúkọ mi ni Alhaji Karima.

0: 32 FM, 94.9.
1: Ọ̀nà owó gan ni ọ̀nà àbáyọ láti jẹ́ tó
2: dáa jù. Ṣé ẹni tọ́gẹ̀ ẹ̀ bá ti gbó pátápátá ẹ̀kẹ́ fi nǹkan bò ó yẹ ẹ̀wọ́ láìlọ́nà àbí àpò kó orú mu tí orú bá mu tó bá máa pọ́n á pọ́n naturally. Tẹ bá rí ọ̀gẹ̀dẹ̀ tán fi cabad tàbí tán fi by miss agidi tán fi pọ́n ẹ̀yìn gan ti rí. Á pọ́n lẹ́yìn ṣùgbọ́n tẹ bá ń gé báyìí á máa dún hàn-án. Even kan by time tẹ bá ń dín tẹ́ ń jẹ́ ẹ̀rí pé kò dùn. Torí kò jọ̀gẹ̀dẹ̀ dúdú kò jọ̀gẹ̀dẹ̀ pípọ́n lẹ́ ń jẹ.
1: Ọ̀gẹ̀dẹ̀ dúdú ò sì yá bù
2: sàn-án. Ọmọ burúkú ò yá bù pa.
1: Ó dà ẹ wá jẹ́ àwò pé nígbà tó gẹ̀dẹ̀ wá délẹ̀ tán a fẹ́ kórè rẹ̀ bó la ṣe ń kórè ọ̀gẹ̀dẹ̀.
2: Ẹ kò sí nǹkan bá ṣe ń kórè nǹkan tó kù náà ni only that èèyàn láti wà careful. Ṣé mọ̀ pé ó easy fóun láti máa kán pọ́npọ́npọ́npọ́n tó bá dẹ̀ ti ń kán yẹn kò lè mú ọjà wá. Irú ẹ̀yin sìn ẹ̀ lè lọ rọ̀ gẹ̀dẹ̀kẹ́ ní ìtàn ti kán sí méjì àbí nǹkan tó ti kán sí mẹ́ta lè fẹ́ rà. Tó bá ti lè kán yẹn àwọn èèyàn bí lè pé disease ti wọnú ẹ̀.
1: Torí tó jẹ́ jẹ́bìrìrì àwọn kan wọ́n gé ọ̀gẹ̀dẹ̀ tó ti ń wù lọ́wọ́ ẹ̀ wọ́n wà bẹ́ẹ̀ yóò wà dẹ̀gbẹ́
2: wọ́n ṣẹ̀ṣẹ̀ wà gé bó ṣe dá bó ṣe dá kán máa ṣe gangan nìyẹn. Mí ìwà ilé tán gẹ ọkàn lórí ẹ̀ kò lè padà hu ìmí.
1: Tábà ti gé
2: ìgbà kò lè hu míì kò lè hu míì. Ìtorí ẹ̀ ni Ọlọ́run dídì nífẹ̀ẹ́ wa gan Ọlọ́run dẹ̀ ṣe dáadáa gan sí wa ni pé ìdí ọ̀gẹ̀dẹ̀ yọ kan yẹn ìka ti kọ́kọ́ yọ pé á bi 6 meters.
1: Okay.
2: 6 meters ìmí àyọ 4 meters ìmí àyọ 3 meters ìmí àyọ 2 meters. Ṣé ti understand? By the time ti ẹ gé ètò yọ 6 meters tó ti kọ́ ga yẹn eléyìí tó wà ní ipò 4 meters a padà sí 6 meters.
1: Okay.
2: Eléyìí tó dàgbà jù nú wọn yẹn ti lo ti kú nìyẹn. Even to the extent pé tẹ bá gé ẹ rí pé gbogbo ara ẹ ló máa rọ̀ débi pé àwọn èèyàn máa ń fi ara ọ̀gẹ̀dẹ̀ tán gé yẹn okun ẹ̀ wọ́n máa fi ń di nǹkan torí a ti jẹrà. A ti jẹrà so ẹ̀ẹ̀kan ṣoṣo ó ní ọ̀gẹ̀dẹ̀ lèèyàn lè gé ọ̀gẹ̀dẹ̀ ètò ẹ̀ ti géyàn ò lè padà hù mí mọ́ torí Ọlọ́run ti ṣe débi pé ètí ó dípò ẹ̀ ọmọ tí ó dípò ìyá yẹn ó ti wà ń bẹ̀.
1: Ó tún ti sọ ní sálẹ̀
2: tó ti ẹ̀pọ̀ rẹpẹtẹ.
1: Okay.
2: Tó pọ̀ mí máa ń nídìí ó máa ń níbi mẹ́fà.
1: Tó túmọ̀ sí pé bọ́gẹ̀dẹ̀ ẹ bá ti ń kà kan làwọn míì
2: wọ́n bá yan jáde bẹ́ẹ̀ ni ìtorí ẹ̀ lọ̀gẹ̀dẹ̀ ó ṣe ń run téèyàn bá mójútó oko yẹn ọ̀gẹ̀dẹ̀ ó run. Even gan excessive tó wà nídìí ẹ̀ yẹn gbúdọ̀ filẹ̀ jù.
1: Okay.
2: Ọ̀gẹ̀dẹ̀ mẹ́ta ló yẹ kó wà nídìí kan ètò ga ètò wà láàrin àti ètò wà nísàlẹ̀ gbogbo àwọn tó kù tó wà nísàlẹ̀ tó dúró rẹpẹtẹ yẹn ẹ máa yọ kúrò ní ìyẹn lẹ́lọ lọ sí ibòmíì.
1: Ok. Ẹ láǹfààní àti máa wò wá kété lójú òpó ti Facebook àti YouTube 32FM949 fẹ̀yìn ẹ̀ 32FM949 fẹ̀yìn ẹ̀ lẹ́fín láǹfààní àti máa wò wá. Bákan náà bẹ bá láǹfààní sí ojú ìkànnì ayélujára àti www.32fm.com.ng Radio Garden yà wà ń bẹ̀ pẹ̀lú ẹ bá ti wá 32FM 94.9 ẹ sùn láǹfààní àti máa gbọ́ wa kitikiti ní gbogbo ibikíbi tí ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa. Lójú òpó Facebook tẹ bá ti ń fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ ẹ máa bá wa kọ ibi tí ẹ ti ń láǹfààní àti wò wá tí ẹ ń gbọ́ wa ká fi máa wo apá abo òun náà ni àtúnwà ẹ ti ń láǹfààní àti máa gbọ́ wa nírọ̀lẹ́ òní. Alàgbà Akeem Rajé mo fẹ́ kí a tún wo abala míì tá a lè gbà tọ́jú ọ̀gẹ̀dẹ̀ wa bá a bá kórè rẹ̀ tán ṣọ́ran èèyàn ni ká sáré kó lọ ọjà ọjọ́ mélòó gan lọ̀gẹ̀dẹ̀ lè lò kó tó bàjẹ́ àbí ṣe ń tá a lè kó pamọ́ ni.
2: Ẹ̀yin gáárí a ní 640 ló wà nínú 1 acre ẹ wá gẹ́gẹ́ bí 200 ẹ lè jẹ́ tán the balance náà ni kẹ́ ẹ sọ́dọ̀ owó torí owó lẹ fi establish owó lẹ fi dá sílẹ̀ owó náà lẹ dẹ̀ máa fi pa so ẹ kó lọ sọ́jà ní táìmù ìgbà tó bá yẹ kẹ́ ẹ kó lọ sọ́jà ẹlẹ́gẹ́ lẹ́yìn kẹ́ ẹ ní sùúrù jẹ́ ọ̀la àbọ̀túnla kí ọjà rẹ̀ fi lè gbẹ díẹ̀ níwọ̀n ọba lẹ́yìn yẹn kò sí nǹkan kan tó kù mọ́ ju kẹ́ ẹ kó lọ sọ́jà lọ ẹlòmíì gan ti máa ń ní customer sílẹ̀ bóyá láti èkó bóyá láti port harcourt láti abuja really port harcourt wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ tó dáa gan ẹni ti nílẹ̀ ibo wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ tó dáa ní òrò bí ó necessary kan náà fẹ́ wá ọ̀gẹ̀dẹ̀ látọ̀dọ̀ wá gbé báyìí lọ sọ́dọ̀ wọn mọ́
1: teacher ni o gele gan
2: yes
1: se awon alaje re ti wa
2: ni
1: aba se mo wa ta ni o ba wa
2: se te ba le jogede pipon e jogere dudu ko si ni ogede okuta rarara ko sha ti je e to dun to se wo to se fojuri
1: so da won kan mi ta tun le jere lara ogede ta ba ya to si pe aka ogede so la won kan mi
2: se kulo so ka ide eyen
1: okay
2: ko si e te le pa lori e ti awon eyan ba ti ri pe bere ti ogede te gbin o da gan awon eyan ga ma bu fun so ka yin
1: pe ejo o
2: ejo to I need the omo ogede I need the omo ogede so awon eyan ti ma bu sile elomi gan owo to npa latara omo ogede ton si ton fe lo gbin sibomi o pe won ju ogede gangan
1: e je mere bayi pe se ko si ogede tan ti sise si lara mi to je ko won ti pari tori mo ran ti pe ngba ta n se agbado enia e se ka mo wa mu agbado n ta gbin ka mo tun tun pe pe ko mo bo si another generation sugbon to gede le ni omo ogede e ha tun le
2: lati jota laye ti daye e du pon ni ina ku ofo orun boju ogede ku omo re ropo so ko si bi ogede o se ni yo sokas ko si bi o se ni yo omo omo repete papa
1: so atun le ta
2: yeah seriously se bi bi kon le ni ti lo re le te gbin a so ro 640 se fe ma toro 640 omo ogede ka kiri ni en ga ti wo bi to da mo no tin ni ta nkan ti mo ni do ogede to da ara won ogede on plantain ti mo so fun yin mo bere si ni ra lati so be sobe is along the way to Benin.
1: Okay.
2: Let you understand. Let you buy mulo si le shen la kan ta fe polowo en bi by along the line. Te pon won se ope, won se ogede. Mo tun lo ra nbe na lati le get nkan to da na ni. Poko wa si bi nkan se fe da to ni dile yin en sanra. En tobi. E wa ni tori pe en sanra le yin en tobi e wa ni jeun. She to understand. En ni lati se nkan to ye ke se ko to di pe a ri bo se ko ri.
1: E je wa bere pe awon ogede wa igogo ati mo pe won ti gbe won a fa fe ta bo la se ta ogede se a lo won scale ni se a wo bo se to bi abi a kan bu owo pe boya bowo ba se bo ba se gba abo ni be se mo odi won re
2: se a di agbe to ba ngbin kan
1: okay
2: o gbudo ti mo ibi ti o toja esi awon jagba rogudu wa te kun won sa dajo sibe ni keyin o ba sora gan ogede o ti ma pon loja ko to ju pe boya erita so ni ti pe boya e ti mo bi te fe toja instead lo mi supermarket do ma toja esi elomi awon to nta onje igbalode lo ma ra to dawon yen o le ba yin rara kura sugbon depend lori standard oja te ba nile so soja yin fa yan mora abi awon oja winni winni te pe because igba mi wa ogede orisi meji lo wa inu mi funfun ogede funfun
1: okay
2: pe te ba ti bu epo eyin e kuro funfun le ma ba nbe awon kan de wa te pe te ba bu epo eyin e kuro yellow le ma ba but a call you understand so awon eyan gun fe ra ogede to ba je funfun lo wa nu e even ga awon baba wa ngba yen gan so nkan kan pe ogede to ba je funfun lo wa nbe o ma npa oka ori omode
1: awon tun ro
2: be awon tun ro be awon tun wo be even gan ko ti test funfun yen ko da lenu o po gan tele sugbon gba ta won eyan ti ramo lo ti ti pe agbe gan tin tu kuro ton tin tu danu kuro lori oko won so
1: ewe ogede abi gire so wulo fun kankan
2: ewe ogede wulo even especially lenu jo meta e ta n soro pa medical to ya eto ilera ara wa awon eyan kan so pe te ba mu ewe ogede te ba mu te ba se o ni nkan to ma se kuro nu ara
1: ogede na ni kini kan gboro bayi
2: adodo lori e
1: ehe to la adodo lori se iyen je so wulo fun kankan
2: signal niyan ibi to ti ma wo signal boya ogede yin ti gbo abi ko ti gbo ti o ba kokko yo to fun ka bayi to mu omo kekeke jade latara adodo yen ni awon omo yen ti ma jade
1: okay
2: to ba to time kan awon adodo yen ma drop ti e wa ma wo bi ohun se n drop yen o ni ogede gangan to gbe duro lo se n tobi by the time ti ogede gan ba gbo ele adodo ta n so yen agbe yes signal pe ogede yin ti gbo niyan
1: okay e kaabo pada sori eto agbe loba ikanni ife yin e 32 fm 94.9 lati laughter house premier hotel ori oke tente mokola ibadan leti lanfani lati ma gbo wa tẹ̀sìn láǹfààní àti máa wò wá kété ìyẹn lójú òpó ti Facebook àti YouTube 32FM 949 fẹ̀yìn ẹ̀. Alàgbà Akeem Raji aláṣẹ àti olùdarí Roa Farm àwọn náà ni àlejò wa lónìí. Ọ̀rọ̀ nípa ọ̀gẹ̀dẹ̀ gbíngbìn bá a ṣe ń gbin ọ̀gẹ̀dẹ̀ òun náà ni à ń sọ̀rọ̀ ọba ní àsìkò tá a wà yìí. Mo ń bèrè lẹ́ẹ̀kan pé ọ̀gẹ̀dẹ̀ wa ń gbà bákúrè rẹ̀ tán ṣó ní bá a ṣe lè ṣe lọ́jọ́ tí ò fi ní tètè bàjẹ́.
2: Bẹ́ẹ̀ni ta bá ti kó síbi tí torí ooru ló máa ń mú kọ́gẹ̀dẹ̀ pọ́n.
1: Ok
2: tẹ bá dẹ̀ mọ̀ pé ẹ̀ tí ì ṣetán láti ta ọ̀gẹ̀dẹ̀ yín ẹ̀ expose ẹ̀ síbi tí atẹ́gùn àti fẹ́ sí.
1: Ok
2: even tẹ bá ń wò nínú ọyẹ́ ọ̀gẹ̀dẹ̀ ń tètè pọ́n. Wọ́n máa lótútù ló mú òtútù ló mú òtútù tí ooru tí ò sí ni ò ṣe jẹ́ kó tètè pọ́n. Tó bá yẹ pé Ọlọ́run da yín lọ́la dáadáa gan ẹ lè ní yàrá kan tí èsì máa wà nú ẹ̀.
1: Ok
2: torí kò sí àgbẹ̀ tí ò yẹ kó ní èsì kó ní stock kan tó máa jẹ́ èsì ló wà ń bẹ̀ láti preserve seed láti preserve so many things.
1: Ok
2: obi tó bá tutù gan kòkòrò ń lè dúró síbẹ̀ torí àwọn gan ò ní lè withdraw wọn ò ní lè withstand temperature yẹn you dey understand so tẹ bá ti fẹ kọ gẹdẹ yín pọn ẹ kó síbi tí atẹgùn àti fẹ sí tó tutù ẹ tí ó dẹ tutù díẹ.
1: Oko ọ̀gẹ̀dẹ̀ ǹjẹ́ àwọn màálù lè jẹ́ ṣẹran lè jẹ́.
2: Àwọn jẹ́ o wọ́n tiẹ̀ ń jẹ́ seriously ni tí wọ́n tiẹ̀ ní jẹ́ kí ọ̀gẹ̀dẹ̀ ẹ gbé rí rárá wọ́n á jẹ́ mọ́lẹ̀ wọ́n á tín mọ́lẹ̀ débi pé tipátipá lẹ́ fi mọ̀ pé wọ́n gbin ọ̀gẹ̀dẹ̀ síbí rí. Even gan ẹnu wọn yẹn tó bá ti tìbọ̀ lẹ́ẹ̀kan iṣu ọ̀gẹ̀dẹ̀ tẹ̀yìn pọ́n lé ọwọ́ kan ló máa sọ á lọ ẹ̀ ló máa kì bẹnu ó tán síbẹ̀ nìyẹn.
1: Àwọn ayé ń kọ́
2: ṣé ọ̀gẹ̀dẹ̀
1: bóyá kan lè máa dà lu fẹ́ máa sá jẹ.
2: Ìyẹn ṣé ètò ti sọ àbí
1: àwọn ọ̀gẹ̀dẹ̀
2: tó ti wà nílẹ̀ àbí
1: tó wà lórí igi rẹ̀
2: bóyá kan. Ẹyẹ ń jẹ dáadáa ẹyẹ ń jẹ dáadáa ìyẹn gan lẹ́ẹ̀fì mọ̀ pé ọ̀gẹ̀dẹ̀ yìí ti gbó ìyẹn lẹ́ẹ̀fì mọ̀ pé ẹyẹ ò lè jẹ ọ̀gẹ̀dẹ̀ dúdú èyí tó ti pọ́n náà ná máa jẹ.
1: Tó ti pọ́n ni wọ́n ń jẹ.
2: Bẹ́ẹ̀ni.
1: Ìpèníjà wo wá ni àwọn àgbẹ̀ ọlọ́gẹ̀dẹ̀ lè kojú.
2: Àìmọye náà ni number one tí àgbẹ̀ tí ò bá tọ́jú oko ọ̀gẹ̀dẹ̀ tí gbó fi mú ìpèníjà ńlá ni o ìyẹn gan ni the first ìpèníjà. Ẹlẹ́ẹ̀kejì àtún ti rí ọ̀gẹ̀dẹ̀ ta fẹ́ ni tí ò bá ṣe ń wo ọ̀kẹ́ dáadáa.
1: Oh
2: yes gbogbo nǹkan ló ní béèyàn ṣe máa ń plan ẹ.
1: Ok
2: ẹ lè fẹ́ gbọ́ ọ̀gẹ̀dẹ̀ ń sìn kẹ má lè plan ẹ àwọn míì wà tó yẹ pé ọ̀gẹ̀dẹ̀ wọn máa fi ṣe ọ̀gẹ̀dẹ̀ wọn á fi ṣe ìlúbọ̀ ọ̀gẹ̀dẹ̀ tó dẹ̀ máa mú owó wá gidi gan. Ìlúbọ̀ ọ̀gẹ̀dẹ̀ yes ẹ dẹ̀ rí pé ìlúbọ̀ ọ̀gẹ̀dẹ̀ ń sìn ó ti di gbajúgbajà táwọn èèyàn máa ń jẹ́.
1: Kódà àwọn dókítà sọ pé
2: ó dáa gan so ẹni tó bá lè máa ṣe lọ́pọ̀lọpọ̀ even gan wọn kó lọ sílùú òyìnbó.
1: Àwọn ní plantain náà.
2: Yes
1: àwọn náà tún ra rú tí wọn náà pẹ̀lú.
2: Bẹ́ẹ̀ ni àwọn náà rà so individual náà though ilé ìtẹ́bá tàsọ́jà ara ẹ̀ náà ni individual àti lọ rà. Jẹ̀mọ̀ individual lè wá bá yín lóko kó lóun fẹ́ ra ọ̀gẹ̀dẹ̀ 200 naira ọ̀gẹ̀dẹ̀ 500 naira but táwọn ìyá yẹn bá ti rà tó ti lọ tún ṣe.
1: Ṣó làwọn ilé iṣẹ́ tí àwọn náà ń lo ọ̀gẹ̀dẹ̀ bóyá tí wọ́n ń rọ̀gẹ̀dẹ̀ lọ́pọ̀ yanturu.
2: Mo mọ ilé iṣẹ́ kan gbà kan bó ti fóòdì ń sìn àwọn ara ọ̀gẹ̀dẹ̀ yẹn wọ́n á process ẹ̀ wọ́n á gbé lọ sílùú òyìnbó láti fi ṣe bóyá bíi plantain chips. Kì í ṣe chips tí wọ́n ń dín jẹ bẹ́ẹ̀ yẹn náà but wọ́n á ṣe in a dry way tó máa park ẹ̀ tó máa gbé lọ sílùú òyìnbó.
1: Àwọn irinṣẹ́ wo làgbẹ̀ ọlọ́gẹ̀dẹ̀ yẹ ó ní.
2: Ṣé mo
1: lè dábàá sí ó dáa ó n fẹ́ dákú ọ̀gẹ̀dẹ̀ ó kí ni mo gbọ́dọ̀ kọ́kọ́ ní.
2: Ṣé mo kì í ṣe gbogbo èèyàn ló ní agbára láti ra àwọn machines.
1: Ok
2: ṣùgbọ́n tó bá ní agbára àti ra machines bíi mountain steel and cultivator àwọn irú yẹn olóma máa fi wíìdì oko ọ̀gẹ̀dẹ̀. Ṣé ẹ dẹ̀mọ̀ pé ọ̀gẹ̀dẹ̀ ni gẹ́gẹ́ mo ṣe sọ distance ẹ̀ fún yín ààyè wà dáadáa fún ọ̀gẹ̀dẹ̀ even gbogbo àti ẹ bá ṣẹ̀ṣẹ̀ gbin ọ̀gẹ̀dẹ̀ yín ní kékeré ẹ lè ta crop ẹ̀ pẹ̀lú bóyá bíi watermelon. Ṣé ẹ mọ̀ pé watermelon ń fà lọ tiẹ̀ ni ẹ ti máa kọ́kọ́ ka owó kan látara ẹ̀ ẹlòmíì ó lè jẹ́ ẹ̀gúsí ló mọ wẹ̀ á gbin ẹ̀gúsí yẹn á máa fà lọ nísàlẹ̀ ẹlòmíì potato ló máa mọ wẹ̀ á gbin potato sí mọ́ ọ̀gẹ̀dẹ̀ yes even all those cover crop àwọn crop tó ń fà lẹ́lẹ̀ yẹn ó tún máa protect ọ̀gẹ̀dẹ̀ láti jẹ́ kí igbó lè tètè yọ láti lè cover igbó yẹn. So oríṣiríṣiríṣi ẹlòmíì lè gbin cucumber tẹ́ pé wọ́n á gbin síbẹ̀ náà torí láàrin 2.5 by 2.5 meters tá a sọ yẹn àìmọye nǹkan tó lè wọ ibẹ̀ lọ.
1: Ibrahim Adeoye lójú òpó Facebook à ń rọwọ́ yín Alhaji Muftau Ogunrinde Marin Dọ̀tí Michael oluro ti mi bile san mi e mo seun eku kikiwa o e se ti e lanfani lati ma gbo wa a se ojo opo bayi fun anfani awon ara ile lati bere bere kan abo mi nipa ogbin ogede ki ibere yin oruko yin ibi te tin pe wa ibi te tin pe wa oruko yin ibi e tin pe wa ati ibere yin ni shoki number te lanfani ati pe si wole lasiko ta wa yi 0906 2009 49 0906 2 odometa 949 0906 2 odometa 949 oni awon number ti e lanfani lati pe si wole nirole oni lati bere bere kan abomi nipa ogbin ogede lo wa lejo wa nirole

0: 32 FM 94.9.
1: Bí gbogbo igi bá ń wọ́wé nígbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láíláí. Ní ìkànnì ìfẹ̀yìn ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ẹ̀ mọ̀ ni, ó pọ̀, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀.
2: Ó ṣe Ọlọ́run mi, ó pọ̀, ó pọ̀, ó pọ̀, ó pọ̀.
1: 32 FM 94.9, à ń fẹ̀ nígbà.

Ìpín àti ṣẹ̀dá rẹ̀ níbi wọ́n tì mọ́ kó jáde lọ́wọ́jú lọ ẹ̀ ṣẹ́kẹ́ṣẹkẹ́ bákan náà. Oh my God, from January to December, nothing to show. Ẹ̀yin ṣẹ́kẹ́ṣẹ kò sí ìyípadà. Ṣẹ́kẹ́ṣẹkẹ́ kò sí ìyípadà. By force. Ọlọ́run Israẹli, ó ẹgbẹ́ ayé mi jáde, ní ẹ̀yà ayé mi ṣe.

0: 32FM, 94.9.
1: Ìràwọ̀ kan yọ ọ́ mi ìlú títì. Ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì 32FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. 32FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé. Ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ni 32FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Ayé ṣe bí ṣe wa ni agbọdunnu eto to n parunu re ka ja fe to omo niyan ka si gbe ni afẹ re
2: to se ko ma sure fun
3: God want to bless us now
2: gbogbo eyan pata
3: everybody
2: to ba mu ko gbọ mi
3: le what can hear me today
2: gbogbo ite wa nje bu ode
3: to lati nje bu ode
2: e ma n lati tede leni
3: but you need to come early today
2: I'm going to be in Ijebu early
3: ja mo come at tede
2: tori mo ni meeting
3: God I have a
2: meeting gbogbo eyan workers church
3: with all the workers of church
2: pade mi
3: meet me
2: ni ori oke
3: on the mat
2: ni alẹ
3: this night
2: 7 p.m.
3: I go make ja alẹ
2: 7 p.m.
3: Ago meja lẹ́yìn ni
2: o. Mo máa bẹ̀rẹ̀ sóòru.
3: I will start vigil.
2: Ní 9.
3: By 9.
2: Ní alẹ́ yìí.
3: This very night.
2: Wọ́n ní wá pàdé àn 3,000
3: people. I'm not going to be 3,000 souls.
2: Mo dẹ̀ ń kó òróró bọ̀ fún.
3: And I'm come with oil for them.
2: Tí màá lò fún.
3: That I'm using for.
2: Ká tó pàdé.
3: Before we meet.
2: Ní lọ́lọ́ láàárọ̀ la. Àti ìkòròdú.
3: Àti ìkòròdú.
2: Ẹ ti mọ̀ pé tí n bá ti wà rán di
3: bẹ́ẹ̀.
2: Èkó tó máa lágbára. Ẹyin Àkúrẹ́.
3: Àkúrẹ́.
2: Ẹ pàdé lọ́la ńchọ.
3: Meet tomorrow at church also.
2: Gbogbo branches wa.
3: Another branches.
2: Ní àárọ̀ la.
3: Tomorrow
2: morning.
3: We'll be meeting.
2: O ti gbá ìwòsàn. Ti n pari ndaji.
3: Wọ́n ti fi jálè jọba ní.
2: Èmi tó ti gbéra nù.
3: I am living in
2: the street. Sunday service.
3: Great for Sunday service.
2: Ta ló lọ́wọ́ tó
3: tẹ̀. Àwọn ènìyàn lifting up their hands.
2: Gba ire dọ́bù dọ́bù.
3: Ẹ ẹ dọ́bù pọ̀ṣọ́ blessing.
2: Gba àánú dọ́bù dọ́bù.
3: Ẹ ẹ dọ́bù pọ̀ṣọ́ blessing.
2: Ẹni ló ní gòkè.
3: Ẹni ọ̀tá sí ọ̀nà rice.
2: Wà á tẹ̀ mọ́
3: ní sọ́ọ̀.
2: Ọlọ́ọ̀rẹ̀ sí àdúrà. In the name of Jesus. Oyin Adébalẹ̀. Ojo dadi ti pastor mo fe sure e fun alaka number na
3: the account details unity bank 00 32 39 37 01 again unity bank 00 32 39 37 01 freedom apostolic revival international ministry is the name of the account or you can use the first bank account. First bank account is 20 14 65 19 06. Again, first bank account 20 14 65 19 06. Ojo Sam Omoloju Jesu is the name of that account. For inquiries and details, call us on 081 123 2 in 5 places. Or you can use 070 81 16 40 90. God bless you.
2: Mo sọ tẹ́lẹ̀ sọ.
3: I prophesy to you.
2: O jẹ̀rẹ̀ àdúrà.
3: You are ready for prayers.
2: Ayé ò ní dẹ́ ẹ̀dọ́.
3: I love you stop.
2: Ibi tó wù ẹ̀ dé láyé.
3: Where is that to get the light?
2: Wà débẹ̀.
3: You will get there.
2: Máa ràn bí òrùn.
3: We are sure that the sun.
2: Máa lọ wájú.
3: Go forward always.
2: Ogo rẹ fọ.
3: You are going to speak.
2: Òróró yẹn fi àná ẹ̀
3: tó lọ. That oil, I don't with it.
2: Gbogbo ẹni tó yẹ kó ràn ẹ lọ́wọ́.
3: Wọ́n
2: ràn
3: ẹ lọ́wọ́. I will use my glory.
4: Ori oke oko salo ku ti nse o. Ore ka lo si be ko wa rise Oluwa.
5: Jírí ẹ wo, ìkànnì adẹ́rìn pòṣónú, bíwẹ̀ bá ń bẹ níbì kan ẹ̀yìn lótòsí. 32 FM 94.9, àwàdà bàbá àwàdà.
6: Ó ya kí n mọ̀ kí ọ, láì fún mi lówó. Wọ́n ló ti mú wọn wá o níbi ẹ fòrò ẹ dààmú ẹ dẹ̀ ní àkóbá nìbàdàn ló wá o tó bá ti ń bọ̀ kó wá bá mi níbẹ̀ 32 FM ó yá wá fẹ́.

wọn ní kọdé kọdé báyìí ni wọn bá wọn takoto ẹka ilé ọmọ akíbọlá mo tún dé pẹlú fàsáàmì o nbẹ báyìí aago wò dáadáa ẹni wípé àkókò wa ti lọ díẹ ìdí nìyí tí mo fi ń kíyìn wípé ẹkú ilé ẹka àbọ sórí ètò yín tẹ mọ dúró dé gbogbo ọjọ àbámẹta báyìí ètò wo náà lètò ọ̀hún ọmọ akíbọlá ètò tá a pè nítorí tìlú níkànnì rédíò tọ́lọ́wọ́n bá

wọn ní já ìtànà tó ń tàn ọmọ akíbọlá tó tutù tó sì dára wọn ṣe bá wọn dúró dọjọ ọla àkókò ń sáré tètè ẹ pé kinní yìí lálá tagba lójú òpó facebook ẹ jẹmi àti yín ọjọ wo bí kinní yìí ṣe wà sí lálẹ yìí bá mú rẹkọọdù àbáàṣà àkọdé òbẹsẹrẹ ọfà tró yẹn jẹmi àtàwọn tèmi báyà wọn àríjọ tó ń patí tó ń kan dáadáa lónìí dé fún wa lálùjọ tí ó kù rẹrin lára wọn tí wọn mọ pé kinní yẹn oh my god ó ṣe dáadáa absalom gbé sókè.

ọmọ pa padà ma rántí ọrọ táwọn àgbàlagbà ma sọ ni wípé wọn ni tẹni tọjọ ku ẹ bá ti pé àti wẹrẹ kan ti ṣe tàn ní bá ń tì kiri ọmọ akíbalá tó bá fẹ tọ mi níjà ọlọrun mi fún mi ní sùúrù tí wọn nà sí ó fa dúró leléyìí ẹnu rékọọdù abbas akande obesire gbá mi dáadáa lálẹ yìí bó ṣe ń pè mí etí mi ò di mo rí bẹ́ẹ̀ náà ní dara papọ̀ mọ́ wa lójú òpó facebook abdullahi lẹni ọlá ti ń wọn ọmọ olùbàdàn tilẹ̀ ìbàdàn tòní ọmọ kábíyèsí sẹ́nitọ̀ akamu ọ̀ládọ́jà arusa wàánù máa lọ sí ààrẹ lójú òpó facebook ẹlẹ́ni rẹ́kọ̀dù wíwà nú ara rẹ́kọ̀dù tó sọ̀rọ̀

0: mbẹ. Ah, oni Fuji.
1: Wọ́n wá ń bì mí lé.
0: Wọ́n mú pass yẹn lẹ̀tẹ̀ mọ̀ bí wọ́n mú lọ.
1: Wọ́n wá ń bì mí lé.
0: Sọ́ni wá ní síá ti ń bẹ̀rẹ̀ ni.
1: Wọ́n ní kí ni mo bá wá.
0: Síá ti ń bẹ tipẹ́.
1: Nítorí mo ṣì ń jẹrẹ.
0: Wọ́n kọ́ rí pé gbogbo síá tí wọ́n ń ta. Bẹ́ẹ̀ba mú síá ti tó jẹ́ presenter wá. Yọ jẹ́ ni tọ́jọ́ mọ́ nù.

0: kọlẹ ti wọlé ọkọ wọlé ti lé lọdún mẹwàá ọdún méjìlá tọba mi o ti ìjẹkọlẹ ayọ sọnu ẹ
1: ìlú santana mo bèrè fún ọgọ
0: kì í ṣaburú ọlọrun ọba mi mi ọ wò ni gbogbo pòkípò tọ ọba wa tọrọ ò ti gbọ ọyá bí o ti ń gbọ mi lálẹ yìí sì bọyọ wà nílé ìwòsàn gbogbo wa tó yẹ pé fúnra rẹ ló rìn ní gbogbo bí ọdún tọ́lọ́ tó yẹ pé wà tó rìn fúnra rẹ ń gbogbo ọdún tọ́lọ́ ọwá dẹni tó ṣe pé. Wọ́n mú ọ lọ ṣèyọ.
2: My name is Dr. Yinka Ayifele.
0: Ó rò ó ní ìrò ó pọ̀ ni.
2: My son Santana, I love you. Ire ni tèmi yo.
0: Ìṣẹ́jú márùn-ún ti kú ọ̀ lára ago.

0: the Lord. Orúkọ mi ni Are Musanli láti Amúlòkó. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January. Symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ mi náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ hospital. Wọ́n á treat mi, wọ́n á gbóògùn. Mo tún padà tún mú sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn mi ì lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. So nígbà tí mo wá ń gbọ́ program bàbá wọn wá sọ pé à ń wo la à expect lórí òkè nínú program tá a ṣe ní last month pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last month tá a ṣe kọjá nìyẹn. Mo wá dúpẹ́ lọ Ọlọ́run pé níbi báyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé káta fóònù wa pé káta fóònù wa èmi tẹ̀ wá fọkàn sí pé báwọn sọ pé credit alert ni wọ́n ní ogun tó wà lára rẹ̀ wọ́n á ní ká pa bá ṣe pa báwọn ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n nǹkan kan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo ṣáàgà ara mi àtìgbà yẹn mo rí pé ara mi yá èmi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tẹ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ̀ ń sọ fẹ́ tó pé pé mo fẹ́ jẹ orí òkè mu wá ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jà màlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí. Mo kọ́ rò pé ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsinmi pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ a sì ti parí nírọ̀lẹ́ mi náà mo ní mo lè lọ wórodù mo ti sáré lọ ìwórodù nìyẹn eré mo pé o bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android re.
0: Mo ti dá iye pé ká sí lóore tó tó bẹ́yẹn.
1: Wọ́n ṣe ń lóore bẹ́yẹn rí jọjẹ́ ti dá iye. Bẹ̀tẹ̀ orí òkè lánàá. Bọ̀dọ̀ bẹ́ẹ̀ pánú ẹ tí ó sùn yẹ́ bí gan.
2: Àjọjì àmẹ́tí bí wọ́n ti so heavy.
1: Ìnáwó ẹ̀ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
2: Amen. Bye bye.
3: Ọ̀rọ̀ yìí ti dé.

0: Orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbi mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyà fún lọ́dún márùn-ún. Mo wá jáde. Èmi wá ní lọ́ọ̀kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pèsè òkè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá
1: gbé ọmọ. Ok, ẹyin náà dẹ̀ lọmọ tó tún ń wọ́ ọmọ.
0: Bẹ́ẹ̀ni sà. Mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn. Mo ń jáde kọ́mọ mi bímọ. Wọ́n ní ká mú nǹkan ọmọ wá mi kàn mọ̀ pé pampers tí mo mú wá pé ó pọ̀. Mo ṣàgun. Sí ìyàlẹ́nu Ọlọ́run, menstruation tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́. Àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
1: Mọ̀mọ́ láwọn mọ̀ pé pampers dáhùn kó lá nípọ̀.
0: Pampers yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ̀ kan tí màá mú ṣàwọn pé gbogbo ọlọ́run lo pampers. Mo bá kó pampers lórí igbá mi, mo dì sí Lailonberg, mo ṣáà wá síbí pé Ọlọ́run o ọmọ mi omi ìfẹ́ kú kọ́pù mọ̀ mi kan wà. Ó má lọ́mọ o, bá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe. Oṣù ń gan menstruation tó ṣe
1: ní ìlú àyẹn. Lẹ́yìn ìpàdé tá a ṣe yẹn kò ṣe menstruation
0: mi mọ́.
1: Gbogbo ẹ̀yin tó ń wọ́ ọmọ lẹ́yìn ìpàdé yìí oyún ló kù tẹ́ máa ní.